0: sọ ẹ wá mọ̀ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló bí ọ̀rọ̀
1: ọ̀rọ̀ ló bí ọ̀rọ̀ o
0: ọ̀rọ̀ dára yé ó dá ọ̀run ohun tí ọ̀rọ̀ wá dá ìyẹn náà tún wá sọ̀rọ̀.

0: Ní ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Avenue Tabernacle, ẹ máa bá wa ká lọ.
1: Bàbá ọmọ àtẹ̀mọ́ wájọba báyé sọ̀rọ̀ jẹ́ kó yóò kó yé wọn. Gbogbo ẹ tí ó máa gbọ́ nípa ọ̀rọ̀ lónìí, ọba wá fi òye yé wọn, a ó sì máa yàn ọ́. Gbogbo ní fọ́lọ̀ lókè ọ̀run. Kí ni àkòrí ọ̀rọ̀ tí ò ní? Àwọn àmì tí a ó fi mọ̀ pé a ti wà ní ìkẹyìn ayé nínú ìwé Pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ kẹjọ kéde ìkọkànlá. Kí ló wù?
2: Ẹ máa wà ní àìrí kọjá.
1: Ẹ máa arákùnrin arábìnrin, ẹ máa wà ní àìrí kọjá.
2: Ẹ máa ṣọ́ra.
1: Ẹ máa ṣọ́ra.
2: Nítorí èsù ọ̀tá yín.
1: Nítorí èsù ọ̀tá yín.
2: Bí kìnìún ti ń kéra múra mù.
1: Bí kìnìún ó ń kéra múra.
2: Ó rìn káàkiri.
1: Ó rìn káàkiri.
2: Ó ń wá ẹni tí yóò pàjẹ́
1: kiri. Ẹ tó máa pàjẹ́ ló ń wá kiri.
2: Kí ẹ̀yin kí ó kọ ojú ìjà sí.
1: Ẹ kọjú ìjà sí.
2: Pẹ̀lú ìdúróṣinṣin.
1: Pẹ̀lú ìdúróṣinṣin Jésù.
2: Nínú ìgbàgbọ́.
1: Yes.
2: Kí ẹ̀yin kí ó mọ̀ pé ìyá kan náà ni àwọn ará yín tí ń bẹ nínú ayé ń jẹ.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run orí ọ̀fẹ́.
1: Ọlọ́run orí ọ̀fẹ́.
2: Gbogbo tí ó pè yín sínú ògo rẹ̀ kíkọ̀ ní pẹ̀kun nínú Kristi Jésù.
1: Yes.
2: Nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀, òun tìkára rẹ̀ yóò sì ṣe yín lí àṣepé, yóò sì fi ẹsẹ̀ yín múlẹ̀. Yóò sì fún yín ní agbára, yóò sì fi ìdí yín kalẹ̀ tirẹ̀ lí ogo àti agbára títí láéláé. Àmì.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ayọ̀ pọ̀ pé àánú Ọlọ́run sì ń bẹ lórí ayé. Ẹ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ bí Jésù ń tú àṣírí. Àṣírí lá ló ń tú fún wa nínú ìwé Pétérù kínní. Orí karùn-ún Jésù ń tú àṣírí fún wa, àṣírí èṣù. Àbọ̀ ògbọ́ bó ṣe ká ni. Bábẹ́ka ẹsẹ̀ kì í sí èkejì èkejì sí.
2: Ẹ máa wà ní àìrí kọjá.
1: Ẹ máa wà ní àìrí kọjá
2: sẹ́. Ẹ máa ṣọ́ra.
1: Ẹ máa ṣọ́ra.
2: Nítorí èṣù ọ̀tá
1: yín. Nítorí èṣù ọ̀tá yín.
2: Bí kìnìún ti ń kéra múra mù.
1: Bí kìnìún ti ń kéra múra mù.
2: Ó rìn káàkiri.
1: Ó rìn káàkiri.
2: Ó ń wá ẹni tí yóò pàjẹ́
1: kiri. Ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri ni. Ìbànújẹ́ ayé ni Sàtáì wá sínú ayé. Ó wá fayé ṣòfò, wá fẹ́yìn ṣòfò. Nígbà tí Ọlọ́run dẹ́yìn ní àwòrán ara rẹ̀, Sàtáì dẹ́ òun ti kùnà ló dé ọrun. Ó yẹ kó ti yí ọrákùnrin arábìnrin. Ó yẹ kó ti ẹ̀yìn gbogbo ẹ̀yìn olùgbọ́ inú ayé. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ nípa ohun tí Sàtáì wá gbé inú ayé ṣe. Òun ló bayé èèyàn jẹ́ inú ọgbà Edeni. Pátápátá. Ohun tó jẹ́ kí Jésù wá sáyé ni à ń gbọ́ yìí. Ó ní ká lọ kíyèsí ara o. Ohun tí Sàtáì wá ṣe láyé rẹ o. Ó ní èṣù ọ̀tá ayé bíi kìnìún. Ó ń búra múra mù. Ẹni tí ó bá ti ẹ̀jẹ̀ ló ń wá kẹ́ tó máa pàjẹ́ ló ń wá kiri. Torí pé ó mọ̀ pé àkókò tòun. Ó sọ tòun tó máa ṣòfò dànù. Ó ní ẹ̀mí tó máa kó lọ sínú ìgbé ayérayé. Ó ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú ìgbé o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀. Tí a bá dá ayé. Tí a bá dá sí ọ̀nà ọgọ́rùn-ún. Níbi tí Sàtáì ni bá.

0: dé lónìí. Ẹ̀yin náà mọ̀ pé tá a bá bẹ̀rẹ̀ sí pé tá a pè all over the world lórí àdàgbáyé àwọn ipa mẹ́lòó ló jẹ́ ti Ọlọ́run. Ló gba Jésù ní Olúwa tí ó gbàlà. Tó gba ẹsẹ̀ Jésù wá sí láyé tó gbàgbọ́. Nígbà tí a wo Yohánù orí kẹtàdínlógún, Jésù sọ pé lọ́lọ́run ò gbàdúrà fún ayé. Òun ò gbàdúrà fún ayé yìí o. Àfi àwọn tó bá gbàgbọ́ pé òun ni àna láti wá pọ̀ sí Jésù, òun lòún gbàdúrà fún. Ṣé o jẹ́ kan nú àwọn tí Jésù gbàdúrà fún báyìí? Ẹjẹ́ kíyè sára, ẹjẹ́ sọ́ra wa. Sàtánì iṣẹ́ burúkú ló ń ṣe káàkiri ayé. Ó wọnú ọba, ó wọnú ìjòyè, kò sẹ́ni tó ń wọnú ẹ̀mọ́. Ó wọnú ọkọ, ọkọ ń pa ìyàwó, ó wọnú ìyàwó, ó wọnú àwọn ọmọ, wọ́n lu ọba wọn pa. Sàtánì wọnú àwọn bàbá wọn bá mọ wọn, ọmọ bí wọn bá ṣàṣepọ̀. Síbẹ̀síbẹ̀, ẹja kan náà ń wòran. Ẹ mọ̀ pé ìgbé ayé burúkú sàtánì wá mú ká gbénu ayé nìyẹn. Sínú Ọlọ́run wá gbọ́dùn sí. Kó mọ̀ bá burú fún wa, àwa ń tú àṣírí sàtánì fún èmi àti rẹ̀ lónìí. Lónìí, ó yẹ kó yẹ pé máa bẹ Ọlọ́run kó ṣe oníyè. Olúwa sí mi kò dà mí lóye. Jẹ́ kí òye ohun gbogbo jẹ́ kó yé mi. Kò yé tọ́ ẹ̀ka lẹ́yìn. Kò yé tọ́ irọ́ lẹ́yìn. Kò yé tọ́ èké lẹ́yìn. Gbogbo ìrìn àjò tó ń rìn, ìrìn tọ́lọ́run ọ̀rọ̀ ló ń rìn, ẹ wá láàyè láàrin àwọn òkú. Olùfẹ́ gbégbà. Jésù Kristì, ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti iyè. Ẹ tó bá gbà mí gbọ́, òun ló máa yẹ. So gbàgbọ́, ọ̀rọ̀ Jésù, ó wá dàbí ọ̀rọ̀ yẹ̀yẹ́ lélẹ̀ tí ẹ lójú ẹ. Nígbà Jésù wà láyé, ó ní irọ́ ló ń pa. Ó ní ẹ̀mí èṣù ló ń lò. Ẹ̀yin dẹ̀ ní èṣù ò lò lẹ́ni. Ẹ̀mí kí ló ń lò yìí? Sẹ́mi Ọlọ́run ló wà nù yín báyìí. Sẹ́mi sẹ́mi Ọlọ́run lẹ gbà. Tẹ́ fi bá tọ́ mi kejì jẹ́. Gbogbo ọ̀nà tẹ́ máa pa àyànlẹ́ ń gbà. Nàìjíríà ó wá gbọ́rọ́ gbà. Àwọn apájẹgbẹ́ ni mi. Bá wà ní oko ẹ, wà á lọ ọkọ ẹ. Sẹ́mi Ọlọ́run ló ran. Bá wà ní ilé ẹ, wà á yìnbọn. Sẹ́mi Ọlọ́run ló ran wọn. Nàìjíríà ẹjí ìjí òdodo. Kì í ṣe bá a ṣe láì ti kọ́ sí látún wà yìí. Jésù ran wa létí. Ó ran wa létí o. Ó ran wa létí. Kò panu mọ́. Ó ní ẹ máa wà ní àìrè kọjá. Ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bíi kìnìún tí kéra múramù. Ó rìn káàkiri. Ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri o. Ṣé kò sí ìdọ́dọ̀ ẹ? Bẹ́ẹ̀ ni òun náà máa pàjẹ́ ló ń wá kiri. Tó máa ba ti ẹ̀ jẹ́. Ó máa rẹ́rìn. Ó máa yọ̀. Ó máa ṣe o. Ó máa ṣe o. Ó ní fún aláàánú ìwọ̀n gan máa rí àánú gbà. Ṣé ó ṣàánú ọmọ nìkejì? Ò bá ṣàánú ìyàwó ẹ kó olúpa. Kò fi ṣoògùn owó. Ẹ kíyè sára. Ẹ kó òórùn gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ gbọ́ òtítọ́ gbọ́. Ó ní ẹ̀yin ò mọ òtítọ́. Òótọ́ wá sọ di òmìnira. Ẹ gbọ́ òtítọ́ yìí gbọ́. Èṣù ọ̀tá ayé rìn káàkiri kò mọ̀ dúró. Àkókò ṣíṣe wá lé gan láwọn yìí o. Ló mọ̀ pé àkókò tó láti pa pátápátá. Ó kù sí jẹ́jẹ́. Àwọn áńgẹ́lì tó tẹ̀lé jọ́kìnrin àná tán sẹ̀. Inú ọ̀gbun tán wà láti ìgbà náà wà. Ayérayé ibẹ̀ náà máa wà. Sàtánì máa lọ bá wọn bẹ̀ láìpẹ́ jọjọ. Ṣùgbọ́n kò fẹ́ dá lọ. Ó ti kó ọ̀pọ̀lọpọ̀ ṣáájú nínú ayé ní dúdú ní funfun lọ́kùnrin lóbìnrin. Gbogbo ẹnikẹ́ni tó bá kú sínú ẹ̀sẹ̀ ọ̀run àpáàdì ilé wọn. Ṣúrí mẹ́ka wáyé ní kẹ́kú ní mẹ́ka pa. Ẹnikẹ́ni tó bá kú sínú ẹ̀sẹ̀ òdodo. Ó gbé. Ó ní ẹ̀sọ́ fún olóró pé òun ló máa dáa fún. Ó ní kò ní dáa fún èèyàn burúkú yóò burú fún. Ó jẹ́ yípadà lónìí bó ti ń gbọ́ yìí. Àánú Ọlọ́run sì wà síbẹ̀ o. Àánú lẹ́ẹ̀kan sí ló ń bá ayé sọ̀rọ̀. Àánú lẹ́ẹ̀kan sí ló ń bá ayé sọ̀rọ̀ lónìí. Yípadà kò ní ìwà yìí. Pábí ká ẹsẹ̀ kẹta. Pèsè rù kejì. Ẹ tún jẹ́ ká lọ́bẹ̀ ká tún gbọ́ ká gbọ́ díẹ̀ sí bẹ́ẹ̀. Kí ló wí?
1: Olùfẹ́.
0: Èyí ni ìwé kejì.
1: Tí mo kọ sí yín. Nínú méjèèjì náà ni èmi ń ru inú funfun yín sókè.
0: Ìwé kejì tí mo máa kọ sí rèé o.
1: Nípa ríran yin leti
0: lati ma ran yin leti
1: ki eyin ki o le ma ran ti oro ti a ti so
0: ke ba le ma ran ti awon ta so saju
1: awon enu awon woli mimo so saju ati ofin oluwa ati olugbalawa lati odo awon apostle yin ki e ko mo eyi pe
0: ke ko mo eyi pe
1: nigba ojo ikeyin awon elegan yo de
0: e ma gba awon elegan yo de pelu
1: elegan
0: won
1: won o ma rin nipa ife ara won
0: won ma nipa ife ara won
1: won si ma wi pe
0: won ma wi pe
1: nibo ni ileri
0: wiwa re pe wa
1: lati igba ti awon baba ti sun ohun gbogbo nlo
0: ohun gbogbo nlo
1: bi won ti wa ri lati igba ojo ewa nitori eyi ni won mo mo se
0: afẹ
1: mo pe nipa oro olorun li awon
0: orun fi wa
1: awon orun fi wa lati
0: igba
1: ti jo
0: ti
1: ti le ti yori jade ninu omi ti o si duro ninu omi nipa eyi ti omi bo aye mole
0: aye igbadun yen o si segbe
1: ti o si segbe sugbon
0: sugbon
1: awon orun ati aye ti nbe nisisiyi nipa oro kan na li ati fi
0: dabi tojo
1: ni a fi tojo fun isura fun ina
0: apa won mo de ojo idajo ati pa mo awon alaiwa
1: bi olorun
0: e je ka du be no e je ka du be no ohun to wa nbi lagbara eyin ara mi olorun ba soro ejele sugbon aye se be aye se ru e ohun la nbo bi ba me ka ise ko ye se si
1: oluwa ko fi ileri re jafara
0: o jesu o mo fi je ko fi jafara
1: bi awon elomiran ti ka ijafara sugbon o mu suru fun yin
0: o mu suru fun wa ni
1: nitori ko fe ki enikeni ki o se gbe bi ko se ki gbogbo eniyan
0: ko
1: wa si ronu ko wada
0: o to jeri o ma se o eyin te so epe ti gba jesu ni oluwa to gba ka bibeli yin ka bibeli yin jesu wi pe lasan ni awon eyan fe oba lafohun sugbon okan won jina sohun be ni opolopo awon tan pa ni oni gbagbo ori je pe christian mo so pe ni christian awon ti gbenu odi gbenu jesu ti jesu gbenu won awon ni christian kise pe awon olusi lasan nígbà tí ó nígbà tí jésù wá kíyèsí gbogbo ìwà tí ṣe wọn ó láti inú ilé ọlọ́run ní ìdájọ́ ti máa bẹ̀rẹ̀ ìdájọ́ olùsí ló fẹ́ bẹ̀rẹ̀ yìí ọ̀nà kan sọ títọ́ka sọ́run ayé kọ́ òun ni jésù kristi àní gbogbo ẹ̀sìn tẹ́ ń sìn ẹ̀sìn asán ni ẹ̀sìn òfo ni òmùlẹ̀ mọ́fo ni kò sí tó lè gbé ọdẹ àti tó bá yí padà a sọ pé níbo ni ìlérí wa jésù pé wà ó ń bọ̀ o bọ̀ o lè dá dúró ṣùgbọ́n mo gbà ní àdúrà nígbà tí ìpè bá dúpẹ́ ká wá kó àwọn àìfẹ́ lọ o mọ̀ ní kábàámọ̀ o mọ̀ ní ṣòfò o wọlé ògo jésù olúwa wa.
2: Ìwàásù tí ẹ gbọ́ tán yìí ó wá láti ẹnu bàbá wa ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend Jill Ogundare JP ti iléeṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle Plot 10 Block 5 Olorun Shogo Quarters, Alexander Area, Akwata Ibadan. Aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo. E le kan si baba wa lori awon number wonyi 08038549251 tabi 08060914503 tabi 08079 961008 Jesu Loluwa.

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹ̀ níbùkún. Àmì.

Èmi ò gbé ọ̀gá ọlọ́run mi. Ọba mi, èmi ò sì máa fi ìbùkún fún orúkọ rẹ láé àti láíláí.

ọ̀run àtayé sí ẹni mímọ́ Ísírẹ́lì sí àpáta ìgbàláwà ẹni ayérayé òbìrìkìtì ajípọ̀jọ́ kúdà ìyàgbó ìyàjò ọkùnrin ogun àṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ ẹrù jẹ̀jẹ̀ létí òkun pupa alágbára gíga ẹlẹ́bùrú ìkẹ́ olùtọ́jú olùpèsè olùdáǹde olùgbé orí ẹni sókè pípé nínú ọlá gíga nínú ògo ẹni ayérayé ìbẹ̀rẹ̀ àárín àti òpin ohun gbogbo ọlọ́run lánàá lónìí títí ọjọ́ ayé olúwa olúwa wà orúkọ rẹ ti ní ìtò ní gbogbo ayé ìwọ tó gbé ọ̀run ká orí ayé o fi ayé ṣe àbótí ìtìsẹ̀ o sì jókòó sí ọ̀run ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé ìwọ náà lọ lọ́wọ́ gbọgbọrọ alágbára gíga ẹni mímọ́ Ísírẹ́lì àrí ìrú àlàníọ̀ ìwọ larúgbó ọjọ́ adàgbàmọ́ pààrọ̀ òye ọlọ́run àgbàlagbà òye ìwọ ní òyí padà ìwọ yìí náà ní ọ̀kan ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan náà ní ọlọ́la àti títí ọjọ́ ayé kábíyèsí rẹ olódùmarè ọba tí èémí gbogbo èèyàn ti ọwọ́ rẹ̀ wá ọba tí olúkúlùkù náà yóò padà sí ọ̀dọ̀ rẹ̀ ní ọjọ́ kan ṣoṣo nígbà tó bá wò ó lásìkò tó bá yá. nígbà tó bá ló yá kò sẹ́ni tí ó sọ

Ọba tó bá ní kó wá tí ò sẹ́ni tí ó sọ pé kó dúró. Ọba tó bá ní kó dúró tí ò sẹ́ni tí ó sọ pé kó wà. Bó bá ní bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè ní rárá. Bó bá sì tún ní rárá kò sẹ́ni tí ó sọ pé bẹ́ẹ̀ ni. Ìwọ ni Ọlọ́run yìí. Ìwọ ni Ọlọ́run kan yìí. Ọlọ́run ọ̀kan ṣoṣo. Ìwọ yìí náà lo ìyípadà.

Go ati o go ton ti o go ni fun oruko re Olorun me Wa anu atori ofe re to po to shan debo asiko ye dori me ati gbogbo okan tin gbo me Wa anu re to po lori wa bi ye Fun anu re ti a ri gba Fun anu re ti ko ni pekun Ti o titọ re na si po titi aye Oyigeyege adani magbagbe afun ni masiregun alakoso orun ataye iwo na la to gbojule a to gbokanle a to farati alawo tele orun alagbada ina yagbo yaju jagun jagun ode orun Oṣe o, oko itoju mi. Eyin na so be pe oṣe o, oko itoju mi. Tile tile, taya taya, tomo tomo, o npa lo ati abo wa mo. Kojarin lojo ti bi pona. Kojarin lojo ti ebi se kini, ti ebi npa ona. O fa owo re wo wa. O je ki owo re o wa lara wa awa dabi eni to ma se ki si sawa o Olorun oba si ni o osu kini koja lo osu keji koja lo iketa ikerin koja lo ikarun ati ikefa se be won lo osu keje lo be ikejo lo Ikesan la tuti sokale nu eyi o Atuti wonu osu kewa odun 2026 Akabare la ngun were were lo ye Ini ojo kerin nu osu kewa ona re Olorun to se fun wa ni irorun ogo ni foruko re Olorun to se fun wa pelu ayo atalafia ogo ni foruko re Ibama se iwo to wa ni ati wa ni kini awa ibama wi ni sisi o kan sa de mama ni o sa mama ma toju wa o sa mama ma sike wa o sa mama ma sige wa o sa n siwaju wa lati pale ewu mo ku ni waju wa o n lo siwaju wa lati pale idamu mo ka to debe Ah, Olorun ye, ogo ni foruko re. O tun ti lo siwaju wa nirin ajo osu meta to pe. O pale gbogbo e mo. O pale gbogbo e mo. Abanirin ajo, mo dani iwo lo nje be. Abanirin ajo, mo joju o ti ni iwo lo nje be. Abanirin ajo ma jota o yo ni iwo lo nje be Abanirin ajo ma jan yo suti ete si ni iwo lo nje be Toro ti ba wa gbe si ka wa gan to de be Nigba ta ba wa nse ni o wa dabi pa wa la nse Lai mo wo pe iwo ti saju wa se sile Olowo gbogboro tin yo mo re lofin Oja ko sinu ofe Oja ko sinu wahala Oja ko sinu idamu Olorun me ogo ni foruko re Mo ki gbogbo okan to n gbo mi laaro to ninu ile yi Lord ye Ninu oko ye abibi gbogbo te tin gbo mi Lori eto yin eto wa wa ka ti yin rere fun ti aro to ni Ikoni konga agbomo gbe 89.3 FM Olu Yole Estate nle Ibadan la waye Ta tin dabi edun ta nro bi owo Gege bi ise wa laarin ago meje si mejo lajo ma lanfani ati pade Ini ti se Sunday akoko ninu osu ye A tu jo bi Olorun ga gege bi ise wa Ninu ile e je ki okan yin o se dede ko si papo pelu mi.
láti mọ rírì Ọlọ́run. Mo ti ṣe àtòjọ àwọn orin inú ìwé. Mo tún padà, mo tún dìde ìwá kan náà wá special láàárọ̀ tòní. Fún Ọlọ́run tó ṣe wá lóore, fún Ọlọ́run tó ṣe wá láàánú. Òun láàjọ fijó àtayọ̀, láàjọ fiyìn láàárọ̀. Ẹjẹ́ kọ́kọ́ kan yán papọ̀ kó sì ṣe déédé pẹ̀lú. Mo kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tàwáyé sáàmà délérè ńlọlọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tó ní. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiye ńlọkọ̀ tèmi jẹ́, mo kí yín pé ẹ kú ojú mẹ́ káàárọ̀. A kó àmójúbà ọjọ́ ìsinmi tó ní, ti ṣe ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹwàá. Ẹ já lọ sínú orin látinú ìwé orin yẹn rè, ká ti bí bẹ̀rẹ̀ láàárọ̀ yìí.

ẹ káàbọ̀ padà. Orin kejì ni a láti lè wí orin. Orin yìí rere fún ti àárọ̀ ọ̀tún ni. Ó sì kù tá a máa jó sí láàárọ̀ yìí. Mi ìsìn kẹ́yìn mi ìfẹ́ kẹ́yìn náà ó mi ìfẹ́ kẹ́ gọra yín. Ìfẹ́ kẹ́yìn náà jẹ́ kí ọkàn yín papọ̀ mọ́ tá à ń ṣe ń bí láàárọ̀ yìí. Torí mo gbàgbọ́ wípé bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Bí ọkàn yín ti dàpọ̀ láti yin Ọlọ́run láàárọ̀ yìí lórí ètò yìí, ẹ ó rí ọwọ́ Ọlọ́run sí rere lórúkọ Jésù. Bí mo ṣe mọ̀nú mo sì gbàgbọ́ bẹ̀ wípé Ọlọ́run tó ni ayé tí gbogbo agbára sì ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò jẹ́ kẹ́ rí ọwọ́ òun sí rere láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Olúwa. Wákàtí ìyìn rere lápètò. Tó gbogbo ohun tí à ń ṣe lórí ètò yìí kò sí ohun méjì tó dálé lórí bí kì í ṣe ìyìn rere. Ẹ já lọ orin àkójọpọ̀ orin látinú ìwé orin ni orin tí mo mú wá yìí wọ́n kó jọ pọ̀ sí ojú kan ni. So ẹ já jọ darapọ̀ láti jọ fi ijó àtayọ̀ darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀.

ẹ má ṣe àtòjọ rẹ̀ lẹ̀ di ìgbà tí máa fi ní ẹ send díẹ̀ síbi kí n bá yín kọ ìǹkò òjò a wà á lò wọ́n papọ̀ eléyìí dàbí tips of the iceberg.

0: ọjọ́ mẹ́jọ lájọ pàdé bí Jésù lọ bá ti dé. Ogun Sunday àkọ́kọ́ bí méjì tá a lò lọ́dún yìí yóò jọ ṣojú ẹ̀mí wa. Wọ́n ní ṣe lẹ́yìn ẹ̀mí àti yín lórúkọ Olúwa. Adédàmọ́ Ọlá olóyè dé ọmọ bàbá olómi ìlú ọkọ tí mi jẹ́. Ojú òpó tó já sọ́dọ̀ mi fún ìkéde àti ìpolówó ọjà bóyá ẹ̀yìn ò tí ì gbọ́. Àwọn tí wọ́n láǹfààní àti máa gbọ́ ìkànnì ilé ní mílíọ̀nù méjì báyìí pẹ̀lú ìtẹ̀ ọwọ́ iwájú àti orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa. Ẹ lè gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ètò àbí sórí ẹ̀rọ yìí. Nọ́mbà tó já sọ́dọ̀ mi 070-306-3122 070-306-3122 títí ọjọ́ mẹ́jọ yẹn tá ó pàdé. Remain blessed, stay safe, shalom.
1: I know you will love this one too.

abẹ́ ògbọ́n tí ìwé Isaiah sọ ni ìwé Isaiah orí ogójì ẹsẹ̀ ìkejì rẹ̀. Ó ní ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerusalemu kí ẹ sì ké pé sí pé ogun jíjà rẹ̀ tán. Ẹnìkan gbóhùn mi láàárọ̀ lóṣù kẹwàá ìlórúkọ.

0: Jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n rán mi láàárọ̀ yìí láti kéde ẹ̀sà ayé rẹ pé nínú oṣù kẹwàá yìí ogun jíjà rẹ tàn. Àbí gbàwo lèèyàn gan fẹ́ nísìn tó wá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ jagun. Màmá kan ń gbọ́ mi láàárọ̀ á rán mi láti kéde ẹ̀sà ayé rẹ pé lóṣù kẹwàá ogun jíjà rẹ tàn. Ani lọ́wọ́ ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́ àánú Ọlọ́run sọ ọ́ dòmìnira.
1: Àjíǹde àti iye ìbàrẹ̀

0: Mo ní àǹfààní láti ní ikọ̀ àti ìrìjú Ọlọ́run nínú ilé agbára láàárọ̀ yìí.
1: Ọlọ́run àwọn akọni tó ti lọ, Ọlọ́run àwọn akọni tó ń bẹ ló.
0: Ọ̀dọ́mọdé wòlíì ni wọ́n. Wòlíì ọmọ wòlíì. Ẹni tí mo nínú ilé agbára láàárọ̀ yìí, àwọn náà ni Prophet King Olúwaṣeun Ọládúnni. Bàbá, ẹ ti ẹ̀kọ́ bá mi kí gbogbo ara ilé àti gbé tí tó ń gbọ́ káàkiri mẹ́rin àgbáyé.
2: Tó bá jẹ́ àárọ̀ ni ó bá yín níbi tí ẹ wà, ẹ káàárọ̀. Tó bá jọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Tó bá jẹ́ ìdájí, ẹ kú ìdájí. Tó bá jẹ́ ìrọ̀lẹ́, ẹ kú ìrọ̀lẹ́. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa torí mo mọ̀ pé káàkiri àgbáyé ni wọ́n ti ń gbọ́ wa, ẹ káàárọ̀.

0: láàárọ̀ yìí fọ́lọ́run ọba lórí àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní west radio 89.3 FM ilé tí a kalẹ̀ sí aláàbí abẹ ní orí ọ̀lẹ́ ẹ̀sìn nílùú ìbàdàn bí yìí tó lọ gba ìpè àwọn tó ní ẹ̀rí láàárọ̀ yìí. Ìránṣẹ́ Ọlọ́run wọ́n tún bá mi gbàdúrà oṣù tuntun fún yín.
1: Ojú àlá o.
0: Nínú oṣù tuntun ẹ dẹ̀ máa rí ìyanu àti àánú ńlá tó ga jù.
1: Ju oorun. Àwọn ọ̀tá ò lè rò pé ká dìde.
0: Ẹ jẹ́ tún bí àkókò ikí ọlọ́jọ́ ìbí. Ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun tó ń bọ̀ lọ́jọ́ ìbí ẹ̀.
1: Bàálà àbò ló gbé wa dìde.
0: Happy birthday to Heritage Ẹwà Olúwa Ògúnmọ́lá ní ìlú Amẹ́ríkà.

0: Hello, sir, Caro.
1: Hello,
0: Aku Sunday. Ati atiku atiku ọdun ojo ọdun ọdun kan lagbara Ọlọrun. Orúkọ mi ni Sadiqa Kolati Apata. So I'm happy to hear that me and my pastor we are of the same month. thank God. My own is service.
1: October. Happy birthday in advance, sir.
0: Amen. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sì máa ń sọ pé lórí ọmọ lórí ajá onírúurú kan kì yóò ṣubú àrùnkárùn kan kì yóò bá mi gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ayọ̀ láti dáná àti ibi àkókò yìí àfi ògo àti èyìn àtọ́lá wo ẹni tó dá wa láwòrán ara rẹ̀. Ẹ ṣé o, ẹ̀bá tí bàbá ń bẹ̀ yẹ wọ́n máa ṣe lágbára Ọlọ́run máa tẹ̀síwájú Ọlọ́run máa tún okun àti agbára wọn ṣe. Lagbara Ọlọ́run yóò lógo wọn ní fún wọn ṣàwátí bẹ́ẹ̀ lagbara Ọlọ́run.
2: Baba, on the 7th ni birthday yín. 7th mean perfection. Àṣeparí iṣẹ́ oore Ọlọ́run á ṣe fún yín lórúkọ Jésù. Àṣeparí ohun rere Ọlọ́run á ṣe fún yín lórúkọ Jésù. Gbogbo ibi tó kù tẹ́yìn ròyìn pé báwo ló ṣe wá jẹ́ lórúkọ Jésù, ó di ẹ̀rí ayọ̀ lórúkọ Jésù. Ọjọ́ keje jẹ́ perfection. Ọjọ́ oṣù kẹwàá jẹ́ ọdún òmìnira ní ilẹ̀ Nàìjíríà. Mo pa méjèèjì pọ̀, ó wá sí ìmúṣẹ láyé yín lágbára Ọlọ́run. Gbogbo ohun rere tó dàbí ìnira yẹn, ó di ìrọ̀rùn lórúkọ Jésù. Ìgbà tẹ́ ẹ bá padà pé bàbá ẹ̀rí ni ó tẹnu yín jáde lórúkọ Jésù. Ẹ ní kábàámọ̀ pé ẹ lé ọdún kan sí o, nínú owó, nínú ọlá, nínú ohun rere, ìyanu á ṣẹlẹ̀ láyé yín lágbára Ọlọ́run. Ẹ ní jábọ́ Jésù Olúwa wa. Amen.
0: Amen.
2: Yes, sir.

0: lọ́nà mi o.
1: Ẹ dé ń gba ìpè ẹni.
0: Fẹ́fì.
1: Hello.
2: Ẹlú ẹ káàárọ̀.
1: Ẹlú ẹ káàárọ̀.
2: Akin fún ọjọ́ ìbí tó ń bọ̀ lọ́la.
1: Ẹ ṣe gan. Kí lorúkọ yín?
2: Àyà mi ká tó ní látòdọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ̀mí ládẹ̀dẹ̀ fi àgbè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ti ṣọ́ mi. Mo mọ ibi àti mọ́ ti lọ. Ewu la gbi lórí kúrò lórí mi. Òhun lè gbé ọmọdé ọpẹ́. Òhun ti tẹ́ ń bọ ìlú ẹ̀dẹ̀ ìyàwó mi.
1: Olúwa ṣeun abáyín dúpẹ́. Bàbá ẹ bá ń gbàdúrà fún wọn.
3: A gbé Ọlọ́run ga lórí ayé yín, ẹ ṣe Ọlọ́run, Olúwa ẹgbà ọpẹ́ wa. Bàbá mọ rírì, wọ́n dẹ̀ mọ̀ pé ọpẹ́. Ẹnìkan ní oúnjẹ gbèsè ọpẹ bẹ́ẹ̀ ni gbogbo alájẹ gbèsè ọpẹ, ṣùgbọ́n nínú gbèsè yẹn ni bàbá ti mú wá láàárọ̀ ẹnu ọpẹ yóò nìkan lórúkọ Jésù. Ewu tọ́lọ́run ti gbé fún ìdá kò tún dìde mọ́ lágbára Ọlọ́run. Kàkàká gbọ́ ìbànújẹ́ sí yín ohun ayọ̀ là á máa gbọ́ lágbára Ọlọ́run. A dẹ̀ dúpẹ́ lórí ayé màmá wa náà tún jẹ́ ìyàwó yín lágbára Ọlọ́run, wọ́n á máa pọ̀ nípa ipá ni o, wọ́n á dẹ̀ máa pọ̀ nípa agbára. Torí ẹni tó bá gba 10/10 kò excellent ló gbà. Ohun rere a máa ṣubú lohun rere fún yín ni lágbára Ọlọ́run. Wọn ò ní jábọ́, ẹ̀yin náà ò ní jábọ́. Àfojúsùn yín sí rere yẹn á wá sí ìmúṣẹ kíákíá lórúkọ Jésù. Ìgbà tẹ́ ẹ bá padà pè àbí tẹ́ ẹ bá padà bá bàbá Òsánà sọ̀rọ̀ ẹ̀rí ni ó tẹnu yín jáde. Àní kábàámọ̀ lórí ọjọ́ bí ìyàwó yín o. Jésù Kristì Olúwa wa.
2: Ẹ
1: bá ń kí mọ́ mi mà sá.

0: Hello?
1: Hello?
0: Hello, Caro?
1: Caro?
0: Yes, ma'am. Kí lorúkọ yín o?
1: Reference sí sí Àyájọ́dún
0: Ah, mommy mi, Caro, ma'am.
1: Caro
0: Yes, ma'am.
1: mo dúpẹ́ lórí Olúwa lórí ayé mi o.
0: Ah, Olúwaṣẹ́.
1: Wọn bá ti gbàgbé ọ̀tá mi ṣùgbọ́n mo ní ẹ̀rí rere pé Ọlọ́run dẹ̀mí mi kí dòní o.
0: Olúwaṣẹ́ ma.
1: Mo dúpẹ́ fọlọ́run ṣeun.
0: Olúwa ṣeun. Bàbá yín dúpẹ́ màmá. Màmá bá yín dúpẹ́. Mọ́mí ẹ má ti kúrò lórí aago ẹ má ti kúrò mbẹ́. Màmá tó ń bá wa sọ̀rọ̀ yìí, tẹ bá wo flyer tí mo ṣe, àwọn ló yẹ kó wá sórí ètò láàárọ̀ yìí. Màmá mi dáadáa ni wọ́n. Reverend Dr. Elizabeth Abiodun JP ni wọ́n ṣe wá rán Prophet ọmọ wòlíì ló wá sórí ètò. Màmá torí pé ẹ ti ẹ̀ pé wọlé. Ní gbólóhùn kan, ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́.
1: Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì á gbé ọ̀gá lórí gbogbo àwọn tó ń gbọ́ ètò yìí pátápátá àti lórí gbogbo Nàìjíríà. Olúwa gba ọpẹ́ wa o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ ètò yìí àti atọ́kùn ètò àti iléeṣẹ́ Well FM àti gbogbo Nàìjíríà, mo gbàdúrà fún wa lórúkọ Jésù ilé ẹnìkọ̀ọ̀kan wa ò ní kan o. Gbogbo ohun tá a fi ẹ̀rín mú wọnú ọdún yìí àní fẹ́ kún mú kankan jáde ń bẹ̀ o. Lórúkọ Jésù ilé iṣẹ́ Well Radio kó máa tẹ̀síwájú o. Ayé atọ́kùn náà kó máa tẹ̀síwájú o. Lórúkọ Olúwa yóò dára fún yín o. A dára fún gbogbo ọkàn tó ń gbọ́ wa o. A sì máa tẹ̀síwájú o. Jésù Olúwa wa.
0: Àmì àmì àmì. Ẹ ṣe gan mọ́mí, orí ọ̀fẹ́ Kristi máa pọ̀ sí lórí ayé yín.
1: Àmì o.
0: Ẹ ṣe gan ma, God bless you ma.
1: Ẹ mọ́ bínú sí wa, owó rẹ ra díẹ̀ ni
0: o. It is well ma, the Lord is your strength. Ẹ ṣe gan ma.
1: Ẹ ṣe o.
0: Yes ma.
1: Ẹ dàgbà.

ọjọ́ ti lọ láàárọ̀ yìí. Ṣùgbọ́n láàrin ìṣẹ́jú márùn-ún sí méje jẹ́ kí n sáré sun ẹ̀rí tí mo mú wá. Lẹ́yìn ẹni máa gbé orin gbogbo lé ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́, wọ́n bá a sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n dẹ̀ gbàdúrà fún gbogbo ènìyàn pátápátá. Arákùnrin tí mo fẹ́ sun ẹ̀rí ẹ̀ láàárọ̀ yìí, wọ́n ní ìrírí àwọn

0: àǹfààní nígbà tí ìyàwó àwọn fẹ́ bí ọmọ ẹlẹ́ẹ̀kẹrin yìí. Wọ́n ní ìyàwó àwọn ti wà nílé ìgbẹ̀bí, àwọn dẹ̀ wà níbi iṣẹ́. Wọ́n pe àwọn pé ìyàwó àwọn ti wà nílé ìgbẹ̀bí tó ti fẹ́ bímọ.
1: Lé agbára àti ilé àṣẹṣà.
0: Wọ́n láwọn ò tí ẹ̀ kọ́ bí ara sí àwọn tí wọ́n pé wọ́n padà pa àwọn kó ti bímọ. Pẹ̀lú àwọn ìrírí ìṣáájú mẹ́ta sẹ́yìn táwọn ti bí. Wọ́n láwọn retí kan pa àwọn wákàtí kìíní, wákàtí kejì, wákàtí kẹta, wọn ò pe àwọn. Wọ́n nígbà táwọn ó fi pè padà.
2: Ayé sọ ni jẹ́.
0: Wọ́n ní ìyá àgbẹ̀bí wa sọ pé ó dà pé kìíní ó fẹ́ nira o.
2: Ó ń lọ mi jẹ́.
0: Pé àwọn ó dà pé bí kan rìfà, àwọn máa rìfà ìyàwó àwọn sí hospital.
2: Ènìyàn ń ṣe.
0: Wọ́n ní eré ni àwàdá ni àwọn gbé.

0: wọ́n nígbà tó ń dé hospital kíyàwó àwọn bímọ kò máa tún bímọ láti ọ̀sán títí di alẹ́ ìyàwó àwọn kò bímọ bẹ́ẹ̀ ìnira ń pọ̀ fún àwọn dókítà wa sọ fáwọn wípé kò sí àìṣe kò sáìṣe pé àwọn máa ṣe operation fún ìyàwó àwọn ni o. Wọ́n láwọn dókítà wa sọ pé àwọn lọ deposit 400,000. Wọ́n ní lọ́jọ́ táwọn ń sọ yìí àwọn ò dá ní 4,000 naira lọ́wọ́. Wọ́n ní ìbànújẹ́ dorí àgbà àwọn kodo. Wípé bo làwọn fẹ́ yà sí bo làwọn ti fẹ́ rí 400,000. Wọ́n láwọn ṣáà sáré kiri àwọn pe àwọn èèyàn wọn ní alẹ́ ọjọ́ yìí. Gbogbo ohun táwọn rí kojọ jẹ́ 150,000. Wọ́n láwọn ṣáà bí àwọn dókítà lórí ara ní ìyàwó àwọn.
1: Báwo láyé ṣe ń lọ?
0: Báwọn dókítà ṣáà gba 150,000 pé kán bẹ̀rẹ̀ operation.
1: Yóò.
0: Ó wá di kán bẹ̀rẹ̀ operation wá náà nẹ́pà múná lọ. Nọ́bà tan jẹnẹ́tọ̀ hospital nọ́bà tan jẹnẹ́tọ̀ yẹn ti jẹnẹ́tọ̀ máa ṣiṣẹ́.
1: Báwo láyé ṣe ń lọ òní gbàgbọ́.
0: Àwọn wà wò pé rú ogun èṣù wo leléyìí. Ìgbẹ́ sàtánì ṣáà gbìyànjú jí láti gba ìyàwó àwọn lọ́wọ́ àwọn.
1: Wà á wá rí wípé mírẹ́kù mírẹ́kù láyé wá kiri.
0: Wọ́n ní gbogbo ìgbìyànjú àwọn dókítà.
1: Abracadabra.
0: Àti àwọn òṣìṣẹ́ láti gbé jẹnẹ́tọ̀ ṣiṣẹ́ kan lè ráyè ṣe operation ló já sí pàbó.
1: Wọ́n máa ti sọ gbàgbọ́ di business o.
0: Wọ́n ní nínú ìṣòro yìí nínú ìlàkọjá yìí.
1: Wọ́n máa ń la gbogbo kí gbogbo ènìyàn wá.
0: Wọ́n láwọn dẹ̀ jẹ́ ẹni tí ò fi bẹ́ẹ̀ sún mọ́ Ọlọ́run.
1: Kẹ́ ẹ wá wo ṣẹ́ ìyanu. Àwọn kan wá ń yọ gẹ́lẹ́.
0: Wọ́n ní lọ́jọ́ yìí làwọn wá rántí Ọlọ́run.
1: Gẹ́lẹ́ wọn lọ.
0: Làwọn náà wá ń gbàdúrà sí Ọlọ́run. Àwọn ń ké pé pé kó ṣáà dáríjì àwọn.
1: Wọ́n lọ sọ̀kọ ìgbàgbọ́ nù.
0: Wípé kó ṣáà ṣàánú àwọn ní ẹ̀kan ìkọ́lọ́run ṣáà ṣàánú àwọn. Wípé Bọ́lọ́run bá lè ṣàánú àwọn ní òru yìí.
1: Àwọn
0: bá wọn máa fi gbogbo ọjọ́ ayé àwọn làwọn fi máa sin Ọlọ́run.
1: Wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn lọ.
0: Síbẹ̀ wọ́n ń gbìyànjú láti tan jẹnẹ́tọ̀ jẹnẹ́tọ̀ máa ṣiṣẹ́.
1: Wọ́n lọ sọ òkò Kristi.
0: Wọ́n ní lẹ́nu ọ̀nà tíátà táwọn wà.
1: Èmi ṣe ń gbàdúrà sọlọ́run pé mo ti mọ̀ ní ìbẹ̀rẹ̀ ayé.
0: Wọ́n ní bẹ́ẹ̀ làwọn gbọ́ ohun ọmọ tuntun tó ń ké.
1: Èmi bàbá má jẹ́ bàbá
0: tí. Wọ́n ní ìyàwó àwọn máa padà bí ọmọ yìí. Láìsí dókítà àti nọ́ọ̀sì kankan níbi tó ti bímọ yìí. Ọmọ yìí padà jáde ní ìrọ̀rùn.
1: Èmi ní mọ wá bí tí ibà ni wọ́n darí àwa ọmọ rẹ̀. Èmi ní mọ wá bí tí ibà ni wọ́n darí àwa.
0: Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Bí Ọlọ́run ṣe ṣàánú àwọn lọ́jọ́
1: yìí.
0: Ó wá sọ àwọn di ọmọ Ọlọ́run. Ṣé bí Ọlọ́run bá lè ṣàánú àwọn táwọn ò mọ Ọlọ́run. Nípa àwọn ó jẹ́wọ́ ìgbàgbọ́ àwọn fún Ọlọ́run táwọn dẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ àwọn fún Ọlọ́run láti ọjọ́ yìí.
1: Ẹ̀mí mi mọ́ wá bí tí ìgbà mi látàrí àwa ọmọ rẹ̀.
0: Ó gbọ́ ẹni tó ń gbọ́ mi láàárọ̀ iṣẹ́ rí pé arákùnrin ó rí àánú gbà ni.

0: ọmọ Ọlọ́run ní àkókò yìí.
1: Ó ra bọ́jú tójú ẹ lọ́nà tó padà fọ́lẹ́.
0: Gba Jésù yẹn ní Olúwa àti Olùgbàlà rẹ̀.
1: Ó ti rí.
0: Torí kí ìṣòro bá dé kó o lè képe kó sì lè dá ọ lóhùn. Ibi ni màá ti padà sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run alàyè. Prophet King Olúwa Ṣeun Ọládúnni, bàbá ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí.
2: Ojúmọ́ ayọ̀ ni fún wa sà ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé. A gbé Ọlọ́run ga ní ayé gbogbo wa, àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àti gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò wá. Mo gbé Ọlọ́run ga lórí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Wells Radio 89.3 FM. Lórúkọ Jésù màmá, gbogbo ibi tí ẹ bá dé àánú á máa fọhùn láyé yín. Mo dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ ẹ̀yìn ẹnjiníà, mo gbé Ọlọ́run ga láyé yín lórúkọ Jésù. Ẹ̀ẹ̀ni jábọ́ lórúkọ Jésù. Atọ́kùn bàbá wa Pásítọ̀ Sunday Usana, ó ti pẹ́ ẹ̀ẹ̀dẹ̀tí ẹ̀ṣá ẹwà Ọlọ́run kò ní gbẹ láyé yín lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi tó bí mi nínú ara tó bí mi nínú ẹ̀mí, Reverend Mrs. Dr. E.I. Abiodun J.P. Ó yẹ kí wọ́n wà ń bíbá àwọn ni wọ́n pè wọlé ní ẹ̀kan ṣùgbọ́n ara le koko àgbà ti ń dé. Kò tún yẹ kí n dáwà ṣe mọ̀ pé àkí n dáwà máa ń tó márùn-ún sí mẹ́fà. Èmi tún ni dó ìdúpẹ́ la fẹ́ fi ṣe torí next year ni a fẹ́ ṣe é ko. Èmi ni àjọ̀dún wa kí n máa ìdúpẹ́ àjọ̀dún wa.
0: Ok, it's our way Christ Apostolic Church. Yes, sir. Tagide Mushi Adeyemo Malete.
2: Malete bẹ́ẹ̀ ni sà. So àwọn báwọn èèyàn ṣe ń ṣe aṣáàjọ rọra pínra wa. Ẹ ṣe gan lórúkọ Jésù lágbára Ọlọ́run, ohun tá a fi ń wo Ọlọ́run kò ní díbàjẹ́ lórúkọ Jésù. Ọ̀tọ̀ ni nǹkan tó wù mí àti fi sọ̀rọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n bàbá wa Atọ́kùn Sunday Usana wọn sọ ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí. Ọlọ́run wa ń ṣí mi létí, ó wá ní kí n sàn kankan fún gbogbo etí tó ń gbọ́ mi. Gbọ́ mi dáadáa, ìwọ tí ò ń gbọ́ ní àárọ̀ yìí, o ò ṣí ọ̀rọ̀ gbọ́ láàárọ̀ yìí, ò dẹ̀ ṣí station gbé sí, o ò dẹ̀ ṣí ìran wò láàárọ̀ yìí. Láàárín ìṣẹ́jú mẹ́rin mo fẹ́ bẹ́ ẹ sọ̀rọ̀ Ọlọ́run rán mi sí ẹ, gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí. Màá kọ́kọ́ sọ ìrírí kan kí o lè mọ̀ pé Ọlọ́run kì í ṣe ènìyàn tí ó fi ṣèké. Mo mú yẹn láti inú ìwé Númẹ́rì yẹn Numbers 23:19. Ó sọ wípé dẹ́n sáré kà á, ó ní Ọlọ́run kì í ṣe ènìyàn tí yóò fi ṣèké, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ènìyàn tí yóò fi ronú pìwàdà. A máa wí kí ó má sì ṣe bẹ́ẹ̀ bí. Rárá o ? Wá ń bẹ̀. Ó ní tàbí a máa sọ̀rọ̀ kí ó máa mùṣẹ́ bí. Ìyẹn ni wípé tí Ọlọ́run bá ti sọ, ó ti sọ náà nìyẹn. Nínú ìlànà tiwa, a máa ń pè ní Ọlọ́run ìyámà ìyámà, ọba lèwí lè ṣe, ọba tọ́kàndù. Àwọn ìránṣẹ́ kan wà ní ìlú kan ní ìgbà kan. Ilé ìdáná yẹn òun ló gbajúgbajà jù. Ẹni tó dẹ̀ wà ńbẹ̀ ló mọ oúnjẹ sè jù ní àgbáyé, ìyẹn táwọn òyìnbó máa ń pè ní chef. Gbogbo ìgbà tí àwọn ìdílé yìí bá fẹ́ lọ fún vacation, ibẹ̀ ni wọ́n máa ń lọ, torí ibẹ̀ ni ló ní òkìkí jù níbi tí èèyàn ti lè gbafẹ́. Wọ́n wá débẹ̀ ní ìjọ kan. Ìgbà tí wọ́n débẹ̀, ẹnìkan wọlé, ó ní iye ago tí wọ́n débẹ̀. Bí wọ́n ṣe wọlé, lára àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wá mú bàbá yẹn àtìyàwó àti àwọn ọmọ wọn, wọ́n mú wọn jókòó síbì kan. Àwọn tí wọ́n jọ débẹ̀, wọ́n mú wọn jókòó níbì kan. Àwọn tí wọ́n ń dé ní ẹ̀yìn wọn, wọ́n mú wọn jókòó síbì kan. Ṣùgbọ́n bàbá yẹn àtìyàwó àtàwọn ọmọ ẹ̀, wọ́n mú wọn jókòó síbì kan. Àwọn tí wọ́n jọ débẹ̀, àwọn tó ṣáájú wọn débẹ̀, àti àwọn tí wọ́n ṣáájú débẹ̀, wọ́n ń pè nǹkan kan ní mẹ́nu. Àwa tí a bá ń lọ ibi tí wọ́n ti ń dáná wa ní ẹwà nọwọ́ sírù nǹkan tí ẹ fẹ́ wá lọ bá yín gbé wá. Wọ́n wá ń gbé fún gbogbo àwọn tó kù àtàwọn tó dé lẹ́yìn wọn. Àwọn yẹn ń nọwọ́ sí. In fact, after 30 minutes, wọ́n ti ń sàv àwọn èèyàn. 1 hour, wọ́n ti ń sàv àwọn èèyàn. Inú ṣà ń bí bàbá ẹ̀. Inú ń bí bàbá ẹ̀. Ìgbà tí ó fi pé wákàtí méjì sí wákàtí méjì àbọ̀ tó fi lọ wákàtí mẹ́ta, ìyẹn 3 hours, ni bàbá bá sọ ìpè ló bá pe ìkan lára àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ pé ẹ wà. Àwọn táwọn ṣáájú, àwọn ò tiẹ̀ sọ àwọn táwọn jọ débẹ̀ àtàwọn tó ṣáájú àwọn. Àwọn tó tún dé lẹ́yìn àwọn lẹ́yìn wákàtí mẹ́ta. Gbogbo wọn lẹ ti ń sàv, lẹ ti ń fún àwọn kan gan ti lọ, àwọn tó tún dé ẹ tún sàv. Ẹni tí ó ń ṣiṣẹ́ ń bẹ̀ wá sọ fún bàbá yẹn wípé mo tètè ń rọ̀ ṣe ẹ̀ torí àkókò wa. Wípé kó má bínú, wípé wọ́n pè nǹkan kan ní street instruction, ni ẹni tó ní ibẹ̀ tó mọ́jẹ ló fún àwọn pé òun ń bọ̀. Bàbá ṣáà ní sùúrù, àwọn ò lè padà lọ́lé ọ̀nà wọn jìnà. Ibi tí wọ́n dẹ̀ wà, àwọn tó máa lọ fún vacation wọn, àwọn ọmọ yẹn ò láìkì ibò mí ju ibẹ̀ lọ. Máa gbọ́ mi, ìwọ tó ń gbọ́ mi àbí tó ń wò mí báyìí. Lórúkọ Jésù, ọ̀nà rẹ ti là ní mi, ìsọpọ́nà rẹ á là, ọ̀nà rẹ ti là lórúkọ Jésù. Ìgbà tí bàbá tí wọ́n ń pè ní chef yẹn wá dé tó mọ oúnjẹ sèjù lágbàáyé, ó ní ẹ má bínú torí Ọlọ́run. Ó ní òun mọ̀ pé òun ṣẹ́yìn.

ṣùgbọ́n òun fẹ́ fi ṣe surprise ni bí ọjọ́ ìbí bàbá wa Sunday Osana ṣe jọ́la ó ní ìjọ yẹn ni ọjọ́ òbí òun ó náà dẹ̀ ti sọ fún wọn wípé ó ní gbogbo ẹ̀bùn lòun máa ń pín lọ́jọ́ òbí òun gbogbo ẹ̀bùn lòun máa ń gbà ó ní ṣùgbọ́n ọjọ́ ìgangan òun wá wò pé òun fẹ́ jẹ́ kọ́dún yẹn yàtọ̀ wípé ẹni àbí ènìyàn àbí ìdílé tó bá dé ní ago méjìlá gérégé fúnra òun lòun fẹ́ dáná òun dẹ̀ fẹ́ ṣe nǹkan tó yàtọ̀ tí wọn ò jẹ́ rí lágbàáyé òun dẹ̀ fẹ́ ṣe fún wọn ló bá gbé sílẹ̀ pé wọn ò dẹ̀ ní sàn kankan òun á tún fún wọn ní owó fúláìtì padà lọ síbi tó ti wá àti hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ́jì sí ní bàbá àti ìyàwó àtàwọn ọmọ bá wojú ara wọn gbogbo àwọn tí wọ́n jọ wà níbi tí wọ́n ti ń gba fẹ́ bá ń wò wọ́n wípé kí làwọn fi ṣorí ago méjìlá gérégé làwọn ìdílé yìí débẹ̀ wọn mọ nǹkan tó wà ní stock fún wọn mo ṣe gbé oríṣiríṣi oúnjẹ dé nìyẹn o wọn jẹ wọn tún dì lọlé gbọ́ mi ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí ìwọ ni mò ń bá wí àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí kí n má ṣorí olórí káwòdì má gbé tèmi lọ ẹni tí ó jẹ́ ṣẹ́fù yẹn dàbí ọlọ́run kí ló dé tó ń kanjú ní sùúrù àkókò rẹ ti dé nǹkan tọlọ́run ń prepare fún wọn yàtọ̀ sí nǹkan tó prepare fún àwọn tó ti ṣáájú rẹ tẹ́nìkan bá sọ pé kí ló dé tó pẹ́ sọ pé ò pẹ́ ewúrẹ́ làwọn tí wọ́n ń bí ewúrẹ́ wàá sọ yí pé erin níwọ̀ ọmọ tí erin bá bí lẹ́ẹ̀kan ó na ìyá ewúrẹ́ ìyá ìyá ewúrẹ́ bàbá bàbá ewúrẹ́ àti iye ọmọ tó ti bí láàrin ọdún mẹ́wàá òun ló ṣe sọ pé òun ni ọlọ́run ìwọ ló rò pé ọpẹ́ ọlọ́run ò pẹ́ àkókò ọlọ́run ò kí ń tàṣe ọlọ́run palẹ̀ àwọn nǹkan kan mọ́ nínú ayé rẹ ni o gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni o ti sọ pé ò lọ chọ́ọ̀chì mọ́ torí pé ó pe ọlọ́run rò pé kò dáhùn o ti sọ pé ò ní gbàdúrà mọ́ ìwọ náà fẹ́ lọ ṣẹ́fà o fẹ́ lọ ṣe nǹkan kan á bẹ ẹ̀sìn jẹ́ o ti sọ pé ó ti sún ọ ò rọ́mọ bí ò rọ́kọ fẹ́ wọ́n ń gbé ẹjú lẹ̀ iṣẹ́ rẹ ò lọ déédé ṣé wọ nìkan ni rárá o kò rí bẹ́ẹ̀ ọlọ́run sọ wípé òun ò kí ń ṣe ènìyàn tóun ò bá fi ṣèké o gbọ́ nǹkan tí Matthew 11:30 sọ ni ó ní nítorí pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ àwọn kan wá máa sọ fẹ́ pé àgbélébùn yẹn tó o bá gbé ó wúwo èmi sọ fún ẹ wípé kò wúwo torí bíbélì òde wá ìwọ ni kò má gé igi àgbélébù rẹ torí tó o bá débi tó yẹ kó o ti lò gẹ́gẹ́ bí àtẹ̀gùn kó má ti lọ kúrú kó má lọ já sínú ihò gbọ́ mi o ṣe ọ̀rọ̀ gbọ́ láàárọ̀ yìí o dẹ̀ ṣe ìranwò láàárọ̀ yìí ọlọ́run bàbá wa tí ọlọ́run ti pasẹ̀ wọn gbé rédíò station ìgbà tí mo máa wá pẹ̀lú màmá mi mo máa ń fi program yìí sọrí nǹkan kan ọlọ́run ò dẹ̀ dojú tì mí rí èmi náà wá ń sọ fún ọ wípé mo sọ́lẹ̀ kan yẹn mo ní ó sọ wípé kó tó di ìwòyí ọ̀la ọ̀hún á dẹ̀ di ọ̀pọ̀ ní samaria àwọn áńgẹ́lì dáhùn pé ẹni yìí máa ń bẹ̀ wá tẹ́lẹ̀ ni ṣùgbọ́n sì ó ti pàṣẹ fún wa ojú ò gbúdọ̀ tì wá àwọn tó gangan ní pé ẹ̀ẹ́dẹ̀ rí o kò ń ṣe pẹ́ ní rí o ṣùgbọ́n ẹ̀ẹ́ni jẹ́ ń bẹ̀ ọlọ́run ò pẹ́ ọlọ́run ò pẹ́ o ti sọ pé ìlọ chọ́ọ̀chì láàárọ̀ yàbí o ti sọ pé o ti sún ẹ o ti sọ pé wàá máa sọ lọ lé ní ìwọ ọ̀rọ̀ ẹ fẹ́ dàbí ánà ni èmi ni sílò rẹ tó bá dẹ̀jọ́ kọ́nà rẹ jìn ibi iṣẹ́ ló wà bó o ṣe ń gbọ̀n yìí kí ló ń bá ọlọ́run sọ èmi sọ fún ẹ ọlọ́run mi sọ pé láàrin ìṣẹ́jú kan lòun ṣe ìyanu bó èmi sọ fún ẹ pé under 72 hours gbogbo tó lò bí òkè yẹn ó máa di pẹ̀tẹ́lẹ̀ o mọ nǹkan tó ṣe ìwọ rírẹ bí ẹyin orí ìṣòro ẹ bí àpáta nísìn rírẹ bí àpáta rí ìṣòro rẹ bí ẹyin bẹ́ẹ̀ni bá kọlu àpáta ó máa fọ́ bí àpáta bá lọ bá ẹyin ó máa fọ́ ọlọ́run mi ò kí ń ṣe ènìyàn tí ò bá fi ṣèké o wọ́n máa ní ìyàmá ìyàmá ọba léwi léṣe ọ̀tọ́bà yìí yẹn oṣù kẹwàá ọdún 2026 gbogbo etí tó ń gbọ́ mi àti èmi olúwa ṣeun fún mi àti bàbá wa atọ́kùn àti ẹnjiníà àti gbogbo àwa tá a wà nílé agbára yìí lọ́kọ́lẹ̀ fúnra ẹ gan wà tún máa sọ pé bàbá àní ẹ tún bá wa pé irú àní tẹ́ ẹ bá wa pè ń jọ yẹn ó ní wòlíì tó bá sọ̀rọ̀ táṣẹ tẹ̀lé ni èmi sọ fún ẹ wípé ọlọ́run ò gbàgbé rẹ o kò sẹ́ni tọ́lọ́run gbàgbé o àsìkò ni kò ì tó o àsìkò yẹn ti tó ó ní màá fẹ́ lè parí ẹ̀ torí mo rí pé ọjọ́ yẹn ti lọ ó ní màsítà pọ́nmọ́pọ́nmọ́pọ́n mi ò pọ́n mi àpọ́nmọ́máwẹ̀yìn àpọ́nmọ́máwẹ̀yìn àpọ́nmọ́máwẹ̀yìn májẹ̀ǹjábọ̀ àpọ́nmọ́májàlulẹ̀ àpọ́nmọ́májàlulẹ̀ àpọ́nmọ́májàlulẹ̀ májẹ̀ǹjábọ̀. Jẹ́ wá fẹ́ lè parí ẹ̀ fún gbogbo etí tó ń gbọ́ mi àtẹni tó ń wò mí àtàwa tá a wà ń bì báyìí gbọ́ mi dáadáa ọ̀tọ̀ ní ògo ọ̀tọ̀ ní ògo táyé ń celebrate. Olú ọmọ máa ń pọ̀ ṣùgbọ́n ògo ọmọ jẹ́ ẹyọkan ògo táyé ń celebrate náà tún wá yàtọ̀ sí ògo lásán kó tó di under 72 hours ìwọ tó ń gbọ́ mi ìwọ tó ń wò mí àti ìwọ tó tún ń sọ fún àwọn ènìyàn wípé má rìlẹ́ǹtì pẹ̀lú ọ̀rọ̀ tó gbọ́ lé ní lágbára ọlọ́run ìyanu tó ṣòro gbàgbọ́ àṣẹlẹ̀ láyé mi àti ẹ̀ṣẹ́ gbogbo etí tó gbọ́ mi.

sílẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ojú òpó ayélujára eyín ò dáadáa olúwa ṣẹ́gun nínú àtẹ̀jáde tó fi léde lánàá lẹ́yìn bíi tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà. Níbẹ̀ ni Ṣètìmọ̀ ti ṣàlàyé wípé òòrèkóòrè ó ní òun bá ààrẹ Tinubu sọ̀rọ̀ ní gbogbo ìgbà tó ń fi wà ní òkè òkun pẹ̀lú àlàyé wípé ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀ ti jẹ́ kó rọrùn fún àwọn adarí láti lè bójútó ìṣèjọba láìsí làásìgbà.

láti lo àwọn ẹ̀rọ àti àwọn òṣìṣẹ́ míì láti lè ṣiṣẹ́ ìdóòlà ẹ̀mí náà. Ẹni tí ṣe ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí, Ìyíhùn Ọlátújí Dísù, ó náà ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ fún ẹni tí ṣe igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá ní agbègbè náà, ìyẹn Shehu Nadada, àti àwọn kọmíṣánná ọlọ́pàá méjì láti lọ sí ìpínlẹ̀ Imo fún ìrólágbára ìgbésẹ̀ ìdóòlà ẹ̀mí náà. Àjọ olómìnira

ayẹyẹ lópin ìgbáyé wa fútọ̀sán tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí. Àmọ́ fún yín pé ìgbà Nàìjíríà ìyẹn Kashim Shettima ti ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu ní ibùgbé rẹ̀ lẹ́ẹ̀tọ́ nílùú Èkó lẹ́yìn tó ti padà dé níbi tí ó ti lọ rí sojú ààrẹ níbi ìpàdé àpérò United Nations fún ọdún 2026 lẹ́ẹ̀tọ́ wáyé nílẹ̀ New York.

0: ibùdó ìjọ kátólíìkì ilé wọn ti dèrò ọrùn níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà márosẹ̀ Kenya Port of Mombasa. Wọ́n wá fún yín pé àwọn aláṣẹ ilẹ̀ Australia ti ń ṣe ìwádìí sí ọ̀rọ̀ lẹ́ẹ̀tọ́ kan orílẹ̀-èdè náà àti akẹgbẹ́ awakọ̀ òfurufú Fly Dubai lẹ́ẹ̀tọ́ ń gbìyànjú láti já bàálù gbà lásìkò tó ń fò lọ sí ilẹ̀ Australia. Nínú ìròyìn eré ìdárayá láti wá fún yín pé agbá ọwọ́ ẹ̀yìn ìyóò Bright Osaji Samuel ló ti yọ kúrò nínú ìdíje ọlọ́rẹ̀sọ́rẹ̀ ilẹ̀ Nàìjíríà pẹ̀lú Russia tó sì pakún ìṣòro léètí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ náà ìyẹn Eric Shelle tó ń kojú. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́ ni ló wá láti ọwọ́ Kúnlé Olówù. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp. Tó bá ní ìròyìn tẹ́ fi tó wa létí lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ ọ̀làwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmì.
1: Nǹkan olúkú wáyé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Nǹkan agbẹ́mágbẹ́.

0: West Radio 89.3 FM on the Goma.
1: Fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfẹ́tiwà gbé ti yín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ lájọ iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ wò ẹ tọ́ wò jọ gba ọgá ni master kí lẹ tún dúó ṣe náà ẹ má ṣe tàbí ṣùgbọn o ẹ má bọ wá sílé iṣẹ wa gbangba la wà lẹgẹ títì ilé funfun pẹlú àwọ polo west broadcasting house ní aláàfin avenue olúyọlé.

0: ẹni wa bẹ́ẹ̀ sì lẹ gbátùpà wá. Ẹ wá wo re tó ló wá ṣe. Ẹ gbọ́dọ̀ ẹ kò yàn lọ́nà. Ẹ kò ó pẹ̀lú ayọ̀ àti ọpẹ́. Ẹ gbọ́ Nàìjíríà ó nílò kásẹ̀ máa bèrè wípé ọ̀dẹ ò dára bí. Ẹ gbọ́ná ta ló lo yẹ kó dúpẹ́. Ẹ gbọ́ná ta lọ lọ́pẹ́. Gẹ́gẹ́ mo ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà wípé ta lẹ́ni tó yẹ kó dúpẹ́. Gẹ́gẹ́ bí àkórí ètò yìí èmi lọ́lọ́pẹ́. Èmi àti ìwọ ló yẹ ká dúpẹ́. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run òun náà ni ọpẹ́ yẹ fún. Nítorí pé òun ló ń ṣoore àwa náà là ń jóore rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ní gbogbo àkókò. Ẹ já wò ó lókan ní méjì mẹ́ta mẹ́rin àkàsọ ìkẹwàá mà tún rèé nínú oṣù àbí nínú ọdún 2026 agun àkọ́kọ́ agun jálayọ̀ àti àlàáfíà agun ìkejì agun jálayọ̀ àti àlàáfíà ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ńkọ ìkẹjọ ó fẹ́ dàbí eré nígbà tá a wọ bàbàbà àkọ́kọ́ ní ṣe sẹ̀tẹ́mbà ibi òbà sílé wa ìjìyàn fẹ́fẹ́ láti wípé kó ń dẹ̀ gbé wa lọ ṣùgbọ́n ọba òkè dì wá lọ́wọ́ mú ní kàbàkàbà níbi eré bí àwàdà ní báwo la ó ṣe ṣe ọ̀nà wo náà la ó tún gbé gba ṣùgbọ́n ó wá mú ọ̀nà ọpẹ́ ó là á kalẹ̀ níwájú wa bí eré bí àwàdà dẹ̀ di aṣẹ́gun lórí bàbàbà àkọ́kọ́ ó ní ẹ̀yin ọmọ ẹdún wo bàbàbà kejì níwájú yín ó yẹ tún fẹsẹ̀ yín le kò lè yẹ bọ́ọ̀lẹ̀ mọ́ yín lára ojú agbami ni ẹ wẹ̀ ẹ́ já ní eré bí àwàdà a dẹ̀ rí ìsinmi àkọ́kọ́ nínú rẹ̀ ìmọ́lẹ̀ ọjọ́ kẹrin mà tún rèé a ní Ọlọ́run ògo ni fún orúkọ rẹ ẹni tó ní ìyìn àti ọpẹ́ ẹni tó àṣe yóò wò ó alágbára tó ń pe alágbára mi alágbára tí ń pe alágbára lẹ́jọ́ alágbára tí ń gbẹ̀mí lọ́wọ́ alágbára alágbára tí ń tẹrí alágbára bá èèyàn kan yóò máa fọwọ́ sọ̀yà ẹ gbọ́ná ẹ bá ń bí léèrè pé tí mi sa ikú bá dé ẹ gbọ́sọ̀dẹ̀ ìfọwọ́sọ̀yà lórí rẹ̀ ẹnìkan sọ wípé ó bá jẹ́ ti owó ni àìmọye àwọn kan ló jẹ́ wípé àìsàn tí mi sa ikú máa fi ń ṣáájú ni ó ń gbowó bẹ́ẹ̀ sì ni kò lè gba ipò lọ́wọ́ wọn a dẹ̀ wọlé tọ̀ wọ́n lọ a dẹ̀ mú wọn ká ló abálájọ tó jẹ́ wípé Psalm 91 verse 7 ṣe sọ wípé ẹgbẹ̀rún yóò ṣubú bẹ́ẹ̀ sì ni ẹgbẹ̀gbàárùn yóò sì ṣubú lọ́wọ́ ọ̀tún wa ó ní ṣùgbọ́n kì yóò súnmọ́ ilé wa àwa wo wá ni o èmi àti ìwọ náà ni tá a dẹ̀ wá rọrẹ́ ọ̀fẹ́ yẹn gbà owó kọ́ ipò kọ́ ọlá kọ́ ọ̀rọ̀ kọ́ àánú òun náà ni kí ló wá sọ pé ká mú wá èyí tó máa ń jẹ́ ìdùnnú mi ní gbogbo ìgbà ìwé sáàmù kan òun náà òun náà ló tún kà síwájú ìwé Psalm 100 tẹ bá wẹsẹ̀ ìkẹta ó ní ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tí ó pẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yìn tí ẹ̀yìn olúwa sẹ́yìn náà lè yìn kí ọlọ́pẹ nìyẹn ẹ ti mọ̀ bí àfiṣe náà ni ṣe ń bá ti gorí ètò ní gbogbo ìgbà bí kí n ṣáà máa dópẹ́ ni ẹ fún mi ní wákàtí kan ẹni kí n fi kà síwájú àbí ó dáa èmi lọ́lọ́pẹ́ lè tò Eto lemi lolope. Eka abo sori eto emi lolope. Iko ni Wash Radio 89.3 FM na lawa ye. Eti mo to ba ti di dede agogo merin si agogo marun. Ni gbogbo ojo isimi bi eleyi. Eyin ti sile ijosin de abi. Eyin ise din yin lowo e le lo le ijosin. Sunday akoko mariye. Awon kan o kin gbegbo e. Won kin pa je. Elomi bi o lo church ni gbogbo Sunday. Sunday akoko. O ti je dodon. Ni o lo church. Ankara ti mama ya shera. Gele kan lo ni wedding lana. Aja fe lo fi won sa ni church ni. Emu nto asiri abi. Emi lo lo pele to. Idunu bi ayo. O na ni fun wa. Ni owo wo mo tun gba de mo tun gba wole losan yi. E bi ayo na ni mo gba wole. Bi ayo mo gba de bi. Mo fin ki baba Pastor Mimi Ola Ola jodun Tolorun na mo koko ni tojo ini Happy church anniversary Ana tun sojo ibi Happy birthday 56 Loki Odun Merede ni Ogota Ori oke Baba yo dagba Ipe Olorun ni baje lori yin Ise ranse ode ni towo yin baje Oda
1: Shoro mi o
0: tope
2: O tope
0: Loruko Olorun oba ohun Loruko awa lasise ati loga loga ni ikoni ta wa ye Bere latori mama wa Evangelist Mrs. Lillian Bademosi
1: Ewo
0: Titi dori oga agba ni ikoni ta wa ya yo Emmanuel Ojo
1: Shoro mi o tope
2: O tope
0: Loruko lo tu eto ye Adedamola omo baba Olomi iye Loruko lo botini mi ni ti osan yi to tun je engineer mi ni ti osan yi
1: o ba je be aram ki en yo mbo e o
0: ba eri
2: olaru so that you know you are in my mind
0: emi ololufe yin ti oba oke so yin pe ke ma pade lojo mejo mejo bi eleyi ti mo nsaju yin ninu ope
1: ara mi ri o
0: mba so Sunday afolabi yin na ri e ti mo si emi lolope emi dupe seyin na dupe Ore ati anu na te ri gba lati le ri isimi akoko ninu osu ikewa ere bi awade odun idin osu meta mo Eti mo gbe labalabala leto emi lolope abala akoko o na ni abala tani olope abala ikeji lori eto yo na ni abala oro ashe o na ni abala ikeji abala meji lo kale sori eto emi lolope e ma gbagbe ajo se ajo gbo ajo fi iyan ti ope wa han si oba oke ko ati iroju olorun o ja lejo wa ni jo san yi awon na ti wa nuno kolo yi pelu mi gbogbo to se fun mi mo dupe o tayo adeniji amo arugbo lai lai oya ohun tun da

0: Gẹ́gẹ́ bẹ́ ti ṣe mọ̀ wípé abala àkọ́kọ́ lórí ètò èmi lọ́lọ́pẹ́ ó láàní abala ta ni ọlọ́pẹ́. Ẹkàn jẹ́ kí n mọ́ àlejò wa wọlé ní Bélénjá labala ta ni ọlọ́pẹ́. Ó lo méjì kan tó jẹ́ pé
1: pátápátá ọlá o. Korogodo ọba
0: tí àlejò àti ẹwọ ó fi wọlé.
1: Ọba tó ń gbàdọ.
0: Ká tó wá rí kọjá lọ sí abala kejì tí ń ṣe abala ọ̀rọ̀ àṣẹ.
1: Kálẹ̀ ọba.
0: Sunday àkọ́kọ́ rèé.
1: Mo ta igọ̀.
0: Ẹ̀yin náà mi ò lè fi dùn yín nítorí pé ẹ̀yin náà gbúdọ̀ dúpẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí gbogbo yín náà ni mo kí. Sani àlejò wa ní ti ọ̀sán yìí àwọn náà ni Pastor Yamso Francis. Bàbá ẹ káàbọ̀ sí orí ètò èmi lọ́lọ́pẹ́. Ẹ bá wa kí àwọn ará ilé.
2: Alé o, ti dáadáa lẹ́wà. Ètò èmi ni ọlọ́pẹ́, ó náà ni a wà yé. Mo dájú dáa ní òbí Olúwa ti ń bẹ tẹ́mẹ̀ bẹ láàyè. Ẹ lè wọ Ọlọ́run ní ètò yìí.
0: Àmì.
2: Lórúkọ Jésù Kristì.
0: Àmì àmì. Bàbá ẹ jẹ́ kí n kọ́ béèrè bí eléyìí. Kí ná èèyàn gan ń pè ní ọpẹ́? Kí là ń pè ní ọpẹ́?
2: Ṣé rí ọpẹ́? Ó jẹ́ ohun ìjìnlẹ̀. Ó jẹ́ ohun àwa máa rí di. A lè pè ní golden treasure. Ohun tó jẹ́ owúrà tó ṣe iyebíye tó ṣe pàtàkì. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní ẹni tí ò bá dúpẹ́ ó dàbí lọ́sẹ̀ tó kóni lẹ́rù lọ ni. Ẹgbẹ́ tí ọlọ́sà bá wá yóò kó ẹrù lọ. Kò ní ìdí ọpẹ́ lọ́wọ́ ẹni tó lu ohun tó ní. So wọ́n dẹ̀ máa ń pe Ọlọ́run ní pé ọba olóore gbásígbásí. Tó o bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó máa ṣe mí, ó tún máa gbóore sí lọ́wọ́ Ọlọ́run ni. Bíbélì sọ nínú ìwé orin Dáfídì orí ọgọ́rùn-ún. Ó ní ẹ̀hó ìrayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo. So ohun tó expect lọ́wọ́ ni pé ọpẹ́ nínú ohun gbogbo. Torí ẹlòmíì ò mọpẹ́ dú. Tó wàhálà ayé rẹ̀ ló máa ń rò pé Olúwa kí ló ṣẹlẹ̀, kí nìkan báyìí tó ṣe. Ó ti ẹ̀ dúpẹ́ lọ́run pé wàhálà ayé ẹni tó ti kọjá lọ́kọ́. Mo fẹ́ give illustration kan. Ẹnìkan wà olórí. Ó lẹ́sẹ̀. Ó lọ́wọ́. Ó dẹ̀ múra dáadáa. Ó wá wà nù sòro. Ó wá sọ pé Olúwa kí ló dì mí wà nù wàhálà yìí. Ó bá gbà mí. Kò rọpẹ́ dá. Ó wá rìnrìn àjò wá lọ gẹ̀rẹ̀. Ó wá rẹni tí ò lọ́wọ́. Ó wá ní Olúwa mo dúpẹ́ o. Torí pé mo ní ọwọ́. Ẹni tó wá ní ọwọ́ náà wá pé Ọlọ́run kí ló ṣẹlẹ̀. Èèyàn kan ló lọ́wọ́ tó lẹ́sẹ̀ yìí tó ní gbogbo rẹ̀. Kí ló rí tóun ò ní ọwọ́? Òun náà bá tún rìnrìn àjò ló bá lọ síwájú gẹ̀rẹ̀. Ló bá rẹni tí ò lẹ́sẹ̀ tí ò tún lọ́wọ́. Olúwa mo tún dúpẹ́ o. Ẹni tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀. Òun náà bá tún rí ẹni tí ò lọ́wọ́. Ó tún ní Olúwa kí ló dé? O ò fún mi lọ́wọ́. O ò fún mi lẹ́sẹ̀. Ó wá rìn gẹ̀rẹ̀ síwájú. Ló bá ìtọ́ ti ń gbé pósí òkú èèyàn lọ. Olúwa mo dúpẹ́ torí pé mo tún wà láàyè. Ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ṣe pàtàkì. Ẹ bọ Ọlọ́run ni. Tí ẹ bá mojú bọ Ọlọ́run, ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
0: Bàbá, gẹ́gẹ́ bí ohun tẹ́ ń sọ yìí àti gẹ́gẹ́ bí illustration tí ẹ mú wá yìí, wọ́n fẹ́ bèrè nǹkan kan láàrin yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ń béèrè ọpẹ́. Ó dà kí ló wá dé tó jẹ́ pé Ọlọ́run ò fi dá ohun gbogbo ní déédéé gẹ́gẹ́ bí illustration tẹ́ ẹ sọ yìí.
2: Ọlọ́run sẹ́yìn Ọlọ́run wà lè sọ pé ó ń ṣojú ṣáájú. Sẹ́yìn aláàánú ni o. Àwọn kan máa ń sọ ní tí ìkan bá ṣẹ̀ sí wọn máa ń sọ pé sábàbí ni. Sẹ́yìn Ọlọ́run ìṣebí. Ó dá ọpẹ́, ó dá fún gbogbo ènìyàn láti máa dúni. Sẹ́yìn àwọn ni wọ́n máa sọ pé Olúwa kí ló ṣẹlẹ̀, ẹni báyìí olólọ́, mi ò lówó lọ. Sẹ́yìn ó ní kankan tí Ọlọ́run fẹ́ fi sílẹ̀ nínú ayé ẹni yẹn kó lè fi ráàyè dúpẹ́. Torí àwọn kan wà tó yẹ pé tọ́lọ́run bá ètè ṣe fún yàn, ó lè gbẹ̀mí ẹ lọ. So tọ́lọ́run bá fílẹ̀ fún ìgbà díẹ̀ yóò ní kó làwọn kankan kọjá. Kó lè lẹ́nu ọpẹ́ pé Olúwa mo dúpẹ́ pé àwọn nǹkan tí àwọn ìlàkọjá mi sẹ́yìn mo rí ọpẹ́ dá nínú rẹ̀. So ohun gbogbo tọ́lọ́run ṣe odù odù ni. God is very mysterious in his work. A lè comprehend iṣẹ́ rẹ̀ láyé kò sẹ́ni tó lè comprehend ẹ̀.
0: Ó dà ẹ̀wọ̀n ara lé òun náà lẹ ti ń gbọ́.
1: Olowo gbogbora ti omo re ninu ofin aye gbogbo.
3: Arugo lala o eru jeje.
0: O da gege bi ikorita to je pe awaye nitori pe akoko yi o ba wa sore rara o na ni we pe a je kin tun gba nipase akoko to je nipase ona ta ti jade ton ye a se wa ni ikorita ope na nitori pe awon opolopo na won wa ni ikorita kan gege bi inu mi se dun pelu o nbe se dahun ibere ye ma je ki wa gba bi eleyi ye eyin gege bi iko ati iruju olorun ama won ma nsoro yi pe ipe wa de mo yi pe ta ba so pe olorun pe eyan emi ro yi pe ko ye ko si dudu kankan adun lo ye ko se kini adun lo ye ki gbogbo re na ko se kini ki o je ko ye ko si dudu kankan ninu ipe ti olorun ba pe eyan lo ye ko kan dabi wi pe eyan bo sinu a idunno kan abi ikeji ki lo ma nfa to je yi pe awon dudu won ye yo fi sele se eyin na se kan te le so yi pe gege bi oni to lohun pe se le so pe be lori abi be ko
2: e se olotu eri oro se ran se ko dabi express route
0: ki lo de
2: pe to dan e pe lo mi ro pe to n ba ti ni ebu kekere kan ko kan po sinu ise ranse ise ranse ori be o bodo gba mi lowo olorun ko to bere ise ranse
0: akoko
2: ami dani loju inu ise ranse because teyin o ba gba mi daju inu ise ranse at the end of the day to ba backfire tan ya o ma je ya re there is no how so igbese ti a ba fe gbe inu ise ranse ko bere fun ami dani loju tori pe ise ranse ko easy o it's not easy because I really want to je pe won ti bere se ran se je pe won ti fomo se elomi ti faya se elomi gan oju ti lo elomi owo ti lo ti da labo ara nitori se ran se so igba ti olorun pe mi nigba yen o nba mo serve lo nigba yen ni ma asa rather so that was 2010 so I wa ni camp nigba yen so omo kan de wa to je pe ajo je bi ore so ati Ogun State lo ti wa o wa lati ma so pe ah sir olorun pe yin o bo bi tolorun ran yin lo yen olorun fe lu yin fun kankan be olorun ni ki so fun yin pe ibi te n lo yen omi ati oru le ma lo fun se iranse emi re mi te lala kankan mi nengi experience de pa se iranse ato igba ti mo de ta de be fortunately awon to je badge to saju awa so awon yen won ti won lo bo se lo won wa hand over won sa fi mi je papa that is a NCF coordinator nigba yen now asabere ise yen were were were ama wa corpus ama ma co member ama wa as a fellowship so kilo wa sele o ku ose meta ta ma pari ise iranse ta ma pari service wa ikanu wa o travel so o lo fun bury our uncle igba to de ojo keji won wa ni pe ka wa si end camp ni secretariat so ko ju bi 5 kilometers si bi ta ni self yen de yen sa o eni kan gbe so la eni bo lati Nasarawa state so ko ju 5 kilometers si bi ta ni self bo ko bi ron lori kan se nbo niyan won sa collide mo lori yen bi yen sa si mo se ku niyan olorun de ti fi ran yen han mi tele pe mo ri kan ninu awon copper to je pe o wa ninu accident bo mi ri oju yen so olorun wa so fun pe intel ma se ni pe nibi ti se ran se ti bere ni o gege bi eni ti olorun lo fun mi o wa ni so fun awon copper wi pe gbodo observe ojo kan fun adura kan de mu mi lowo so ba si bere ise ise ti de ni so kilo wa sele mo sa pa service tan ati rise over the wahala eni kan wa eyan so lo wa so mi pe o ni ninu ise iranse ni igbara re wa o inu ise iranse re o na ni ona wa fun e tori to ba ise iranse re o kan mo le ni o le ba mo se gbegbe se niyan e mo wa so fun mi pe o ni gbadura fo di dojo meje ko je kolorun be soro kilo wa sele asabe gbadura yen bo emi o kakun mi kakun ato bo gbogbo e wa le ati jeun gan o le o nira gan to ye pe I'm a sister. At the end of the dinner, post to party. Eti bi se ti wa nle so e ma ri pe owo yen o kan wa be na ko ni to bi ose kan o ti lo mo pe oluwa ki lo nsele olorun sa ni oke mo si ba enikan wa introduce si ranse olorun kan lo ba ni ki tu lo sinu awe atadura wi pe mo wa so fun oluwa pe oluwa mo nilo ami meta ki to be ise na se lai si ami yen mi le bere ami kan to wa da mi loju pe olorun ni ki lo ise yen o na ni pe ojo yen loju iran yen mo ri pe orun si bi on se si bayi won gbe aworan baba apostle ayodele baba lo lawa won gbe lo won gbe ti baba akande baba bi elede won gbe wa won ti gbe lo won gbe baba aworan baba timothew oluwole oba dare won ba gbe lo won ko ko si ojorun yen Brace of Fire Ministry ko ti tan si be baba laba ti ni ka bere ninu ile ka di end of day ki lo wa sele ojo you are bere bayi wi pe abere o koju ojo keji lo ikan na omo mi bo ma se faint niyan baba npe jesu aba npe jesu mo ni oluwa se ise iranse iwo lo pe mi oluwa iwo rorun iwo lo pe mi ki wa ni gbogbo eleyi challenges leleyi so ati so yi pe boya igba kan seyin to je yi pe ati sanwo na gan 1000 naira o le babo nilo babo nilo a ma soro lo si awon ta jo ngbele awon iku o ma tete ri owo ina san but emi just 1000 ati san nigba yen o le nigba ti mo gba ipe yen but igba to wa ya ti mo fe ara mi si sunu se na se yen won ri yato eni to ri mi tele pe eni yo le sanwo ko le sanwo na 1000 o wa di pe on gan lo ti wa ba mi pe baba bo ni ejo e ba mi gbadura o ise mi o lo dede o so ko si ise ranse yen ba bere ko le lo smoothly ba yen o ma eyan ma ni awon ipenija kan ninu ise ranse awon ipenija lo je ma so ni di akoni ninu gbagbo tori en ti o ba ni ipenija iru iriri wo lo fe so fun eniyan tori ipenija gbodo wa tori lati kini lati fi ese re mule gege be ni so e se olotu sa.

0: to emi lo lope na la se wa
1: olorun ti gbogbo eniyan wa ri fun oba me to sala bi ani ti ani
0: abala tani olope na la wa yi e gbo ohun to je pe alejo wa nso
1: olorun aye ati orun
0: e gbo bi ta ti bere omode ko jiya olohun gbo e gbo tani tisha to ko wọ́n ní kí góòlù tó dán o ní láti la iná kọjá.
1: Ọlọ́run tó tó bẹ̀rù.
0: Kí ni ìwọ náà kí ló ṣì ń rí lénìí?
1: Ọlọ́run tó pín ga.
0: Tó wá gbà wípé.
1: Òhun nìkan.
0: Òpin náà ni.
1: Òhun náà ni.
0: Kò sí ọ̀nà mọ́.
1: Iyẹ̀ ẹ̀ ìṣúrẹ̀ náà dá.
0: Òhun náà ló ń gbọ́ yìí.
1: Ìmí náà rẹ̀ ó.
0: Ó dá ẹjẹ́ ká fi ṣe alálàáfíà bọ̀ ẹ́ ti mọ̀ yìí pé àkókò yẹn ò bá wa ṣọ̀rẹ́ rárá.

0: ẹgbọ́n tó jẹ́ pé gẹ́gẹ́ bí ohun tá à ń sọ iṣẹ́ yìí náà gbọ́n tó ń jáde nínú orin yẹn bí a bá yan ọlọ́run gbogbo ogunkógun yẹn yóò di ìtẹ̀mọ́lẹ̀.
1: Lórúkọ ta ni
2: lórúkọ Jésù ni mo ń wí.
0: Àkókò yìí ti ń kópo wa nípa pàmòrá. Mo dẹ̀ mọ̀ yín tó ń yé wa gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ yẹn.
1: Lábá mi ò, awúwo má ṣe gbé òwò kẹ̀mẹ̀rẹ́ bí ìjà.
0: Ó dá ká lè pa ìkó rẹ̀, ká lè ré kọjá lọ sí abala ìkejì.

0: bẹ ti ṣe mọ ẹ ni alaǹfààní láti gba ìpè àbí
1: èmi ò yìn yóò
2: ó dá
0: mo mọ wípé ẹyin náà ń di àwọn gbólóhùn yẹn mú àkókò yìí náà ni
1: ẹ jẹ kájọ yìí
0: kò dúró dẹnìkan rárá ó náà bó ṣe ń rọ yìí wípé àǹfààní wà láti wá jẹ onígbọwọ lórí ètò yìí ẹgbọn tẹ ń tà wá ẹyin ilé ìjọsìn èso jíni
1: orin alelu
0: abẹ ẹyin náà fẹ lo àkókò láti bá àwọn èèyàn sọrọ ọlọrun
1: àní máa kọ sí
0: àǹfààní àtúrẹ ọfẹ wà fún yín
1: bàbá
0: ẹ kọkàn sí ìkànnì wa ètò kalẹ sí pópónà aláàfin orí ọlẹ ẹsìtì ní ìlú ìbàdàn ẹ ṣe àsọ yìí pé orí ètò èmi lọlọpẹ òun náà lẹ ti fẹ gba àkókò àbí tẹ ti fẹ polówó ọjà yín àbí tẹ ti fẹ polówó ìsọjí yín àbíkẹ́ pè mí lẹ́yìn ètò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan fún ara mi 08038072357 òun náà ni ẹ lè fi pè mí lẹ́yìn ètò ó dá ní ìṣẹ́jú bẹ́lẹ́njá tó kò yé nítorí pé bí ikọ̀ ọlọ́run bọ́ ṣe ń sọ yẹn òun fìdí múlẹ̀ lọ́kàn oníkolóko wa ẹ jáde kọjá lọ níwọ̀nba àkókò tó kò yí sí abala ọ̀rọ̀ àṣẹ kán àwọn náà kí wọ́n lè ṣe kíni kí wọ́n sọ ọ̀rọ̀ àṣẹ yálà ẹ wà ńlé ni àbí tẹ àyín tẹ bá lórí ọ̀fẹ́ nítorí ìjọba àkókò yìí tẹ bá lórí ọ̀fẹ́ tá a bá lè gbé ìpè yín bóyá èèyàn kan a lè fún yín bí èèyàn kan láǹfààní nítorí pé ìjọba àkókò yá ẹ jákàrí kọjá sí abala ọ̀rọ̀ àṣẹ.

0: ọ̀rọ̀ kan ṣoṣo o lè túnṣe. Abala ìkejì rèé lórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala ọ̀rọ̀ àṣẹ.
1: Ohun tí a ti fọ̀rọ̀.
0: Fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́.
1: Ọgbọ́n àjẹ́ nínú ayẹ́.
0: Gẹ́gẹ́ bí mo rẹ̀ ṣe máa ń sọ.
1: Ìyọ̀tún lọ sí.
0: Àti àwọn gan tí wọn ò gbàgbọ́.
1: Wà lẹ́yìn ọ̀rọ̀ kan.
0: Ọ̀rọ̀ kan ṣoṣo lè túnṣe.
1: Ṣọ́ lè túnṣe.
0: Ó ní ó sọ kìkì ọ̀rọ̀ kan, ó sì mú wọn láradá, ó gbà wọ́n kúrò nínú gbogbo ìparun wọn. Ó ní kò nílò pé òun wọ̀ nínú ilé mi, ṣáàsọ kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi láradá.
1: Ọ̀rọ̀ ọ̀la
0: ìgbàgbọ́ ńlá.
1: Ṣẹ̀dá fi dáyé àtọ̀run. Ohun gbogbo tó wà nínú ẹ ọ̀rọ̀ ló fi dá. Ayé àtọ̀run bá yí padà. Ọ̀rọ̀ ọ̀la ọlọ́run.
0: Èyí náà ni abala ìkejì lórí ètò èmi lọ́lọ́pẹ́.

0: Ikọ̀ àti ìrújú Ọlọ́run tọ́lọ́run ti ń gbẹnu wọn ń sọ̀rọ̀ látàárọ̀. Èyí náà ti ń gbádùn Kristi nínú ayé wọn. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú. Májẹ̀mú wà, ọ̀rọ̀ àṣẹ wà, kẹ́kẹ́ fún àwọn tó fi rán. 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893 tàbí 0911-333-893 0911-333-893. Ó dá jẹ́ ń kọjá lọ sí ọ̀dọ̀ bàbá. Ta bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣẹ, kí la tilẹ̀ ń pè kọ́ ní ọ̀rọ̀ àṣẹ? Ṣé ọ̀rọ̀ àṣẹ wà ṣá?
1: Ọ̀rọ̀ àṣẹ wà. Wọ́n ní Bíbélì sọ pé ó ní ojú rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Torí pé nígbà tí Ọlọ́run fẹ́ da ayé àti ọ̀run ní Genesis, ó lu ọ̀rọ̀, àṣẹ ló dẹ̀ lù. Nígbà tó sọ ni ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, let there be light. Ọ̀rọ̀ ló jáde, àṣẹ dẹ̀ tẹ̀lé. Wọ́n dẹ̀ máa ń lu ọ̀rọ̀ sínú ayé ènìyàn náà tó máa di àṣẹ, tó dẹ̀ máa di ègún sínú ayé ènìyàn. Torí pé ọ̀gbà tí Ọlọ́run ti dá ọ̀rọ̀ tó fi dóhun gbogbo, ó dẹ̀ dá ọ̀rọ̀ sínú ènìyàn náà láti máa sọ̀rọ̀. So àwọn ènìyàn tó wà nínú ayé tó jẹ́ èèyàn bí wọ́n ń lu ọ̀rọ̀ sínú ayé ènìyàn láti da ènìyàn rú. So àṣẹ wà nínú ọ̀rọ̀.
0: Ẹ jẹ́ ká fẹ̀yàn kan yìí láǹfààní ná.
2: Ẹ̀kúrọ̀lẹ́
0: mà.
2: Màmá
0: Fátímọ̀ Yusuf láti Omíyalé. Bàbá ẹ bá wa sọ̀rọ̀ àṣẹ sínú ayé màmá yìí.
1: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, bí Olúwa tẹ́ ẹ ń bẹ láàyè, ọwọ́ Olúwa yóò kàn yín lára.
0: Àmì.
1: Ọ̀dọ́ là fún yín.
0: Àmì.
1: Gbogbo ọ̀nà tó ti dí láti January, mo sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí ìwòlé Ọlọ́run lórúkọ Jésù, ọ̀nà ó là fún yín.
0: Àmì.
1: Bíbélì sọ wípé ó ní ìyá sẹ́tàn ló pọ̀n dọ̀ before you, dànù má kàn sọ, ó lè sílẹ̀ pàtí ẹ̀ tíwájú yín tẹ́nikẹ́ni kò lè tì. Lórúkọ Jésù ni mo gbàdúrà ìlẹ̀kùn rọrùn kó máa sí fún yín.
0: Àmì.
1: Ilẹ̀kùn ayọ̀ kó máa sí.
0: Àmì.
1: Ilẹ̀kùn àṣẹ orí kó máa sí.
0: Àmì.
1: Mo rí pé ohun kankan wà tẹ́ ń lé látijọ́ ìtẹ́ ẹ̀ tí ì bá. Mo gbàdúrà Ọlọ́run owó ọlá Sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún lórúkọ ọwọ́ yóò tẹ̀.
0: Àmì.
1: Before the end of this month, you shall celebrate.
0: Amen.
1: In the name of Jesus.
0: Amen.
1: Ẹ gbọ́ lórí ọmọ ẹni sunkún.
0: Àmì.
1: Lórí ọkọ ẹni sunkún.
0: Àmì.
1: Àṣẹ tẹ̀lé.
0: Àmì.
1: Ọ̀rọ̀ jáde.
0: Àmì.
1: Lórúkọ Jésù Kristì mo gbàdúrà before next week ẹ gbìgbà ọpẹ.
0: Àmì.
1: Ìyanu ó ṣẹlẹ̀.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ni yóò rí.
2: Àmì.
1: Jésù Olúwa wa.

0: ọ̀rọ̀ ayé.
1: Ó náà lè ń gbọ̀yàn ọ̀rọ̀ lágbára, ó náà ní ikọ̀ àti ìrújú Ọlọ́run, èèyàn náà ni wọ́n ń sọ. Ṣá lè fún èèyàn kan láǹfààní sí nítorí pé àkókò yìí náà ló ti ń kó wa ní pápá mọ́ra. Ó dá bàbá ya ẹ sáré fẹnu rẹ̀ kò gẹ́gẹ́ bí ohun tẹ́ ń sọ síwájú.
2: Ẹyin tí mo sọ ni pé agbára wà nínú ọ̀rọ̀, àṣẹ́dẹ̀ wà nínú ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ìyá kan, ó bí ọmọ sínú. Òun náà ló fún ọmọ lọ́yàn, ó fún ọmú tó wọ́n fi dàgbà. So kí ló wá ṣẹlẹ̀? Ọmọ wa dàgbà, ó wá sáti mọ́ṣe. Ó wá sọ̀rọ̀ sínú ayé ọmọ pé tí ì bá sí ọmọ àyà mí lómú. Báyìí ló ṣe máa rí fún ẹ.
1: Ọ̀rọ̀ kan nìyẹn.
2: Ọ̀rọ̀ kan ló dé
1: jáde. Àṣẹ nìyẹn.
2: Àṣẹ dẹ̀ wọnú ẹ lọ. Àwọn agbára òkun ló dẹ̀ bá fàṣẹ sí.
1: Bàbá
2: ọmọ wa dà.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí, gbogbo àwọn tán wà lábẹ́ májẹ̀mú yìí, ó yẹ sọ ọ̀rọ̀ kan láti fi ṣe kíni, láti fi ré gbogbo ọ̀rọ̀ náà dànù, nítorí pé ọ̀rọ̀ ju ọ̀rọ̀ lọ.
2: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, mo lo ọ̀rọ̀ àṣẹ ní gọ́gọ́ta, mo lo ọ̀rọ̀ méje lórí gàbílẹ̀bù. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ wà lábẹ́ ọ̀rọ̀ ènìyàn, lábẹ́ ọ̀rọ̀ ìka ènìyàn, lábẹ́ ọ̀rọ̀ tó ti di ègbò sínú ayé
1: yìí,
2: lórúkọ Jésù, ẹ gbà ìtúsílẹ̀.
1: Amen.
2: Lórúkọ bá ẹ gbà ìtúsílẹ̀.

0: gbe kuro e ma yi kuro e ma gbe kuro ke ma yi kuro 89.3 la wa ngbo e ma gbe kuro
1: ni west radio
0: e ma yi kuro 89.3 la wa ngbo
1: oluyo le la wa
2: West Radio 89.3 FM Kongagboma.
3: The time is 5 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Lati koni konga agboma be 89.3 FM gerege lagumare rolelu.
5: Tẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfẹ́jì wa gbé ti yín lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ lájọ iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ wò ẹ tọ́ wò jọ Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gẹ̀ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio. 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ fẹ́ ojú kan ló wà.

ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ béèrè ìbéèrè kékeré kan lọ́wọ́ wa ná ká tó wọnú ètò náà ní sàn-sàn. Ẹ̀yin jẹ́ ti mọ nọ́mbà tó wọ inú stúdíò wá. Ẹ lè pè wọlé kájọ fi ọ̀rọ̀ wérọ̀ náà. Kí ni òmìnira gan túmọ̀ sí?

0: kini ominira kido tumo si gan ipe kan ti wole. Hello.
1: Eka lema
0: o.
1: Eya sir.
0: Yes ma. Kini oruko yin bo le tin pe wa?
1: Mo ko fe dupe bu mi na fun ti ose to koja mo ri o. Siwaju loruko baba ma ti emi mimo o.
0: Adupe ejiko. Kini ominira mama wa, kini oruko yin?
1: Beni sir, oruko mi na ni Mrs. Oluwagbamila. Salom lati odo ona Fatima odo ona pata.
0: Ominira apere gan ninu bibeli kini ominira tumo si.
1: Ta ba nsoro nipa ominira. Ominira je ki eyan ko ni anfani lati ni eto si gbogbo nkan. Tori ki eyan fun apere ti eyan ba wa ni iko eru. Gege bi bi te so ka wa si ninu bibeli yi ti o ni nitori na bi eyin ba ki nitori na bi omo ba so yin di ominira pe o di ominira ni toto ta ba wo apere baba wa Abraham ni de yen a ri wi pe bibeli ti yanan na e fun wa dada ko si eyan to agogo a fe jeru omo Abraham sugbon ti Abraham ti o la koja ko se eyan to gba dress ti Olorun pe ki ohun na la koja. So ominira je pe eyan ti wa ni ipo eru tele ki Olorun wa so eni yen ko wa so di eni to je wi pe o gba ominira ti iru Nigeria a ti pass through a lot of inira won ni kete ti Olorun saanu Nigeria a ri wi pe a wa gba ominira yen na lati celebrate titi di 1st October eyi ta se koja yi. So ominira je ki eniyan ko ni fokanbalẹ o ma n ja keyan le se bo se wu iba se yala niwaju Olorun iba se ni ladugo abi ni ibi se sugbon teyan ba wa ninu inira Olorun ni ja si ninu inira o to bo se se mi si ti eniyan.
0: Ese go ara awon regular callers wa na ni lori eto yi adupe te n gbo wa ni gbogbo igba na. Won ti yan nana ominira ipe mi ti wole. Hello. Ekale o.
2: E ma kale sir.
0: Yes sir.
2: Akun si nju.
0: Awa niyan.
2: E mo dupe lo gbo wa kun si ko ranse si wa o. Ke bu ko mo ko ni de na.
0: Amin.
2: Agbon ope bi ile ise radio West Radio ni ire won yo ma.
0: Ominira.
2: Kenya ni itura. Ko ma si wipe ni kan ma ma so pe ibi ni ko gba ibi ni ko ma gba o nje ni ko je o nje ni ko ma je to ye pe o ma ni ayo kan lati se ongo o ma ni sanpade lati se ongo to ba hun to re nto wa ninu ni isinru. Ko le se nkan to ba hun. Ominira ati isinru. So ominira le n to folowo isinru lowo iseru. Iru awon isinru ni isin won wa ninu isinru tẹlẹtẹlẹ ṣugbọn oluwa fun won ni ominira. So ko lowo isinru ni ilẹ Egypt. So iru Nigeria naa ni isin. Anansi ọdún òmìnira ọdún kẹrìndínlẹ́ àádọ́rin. Ṣòkòsọ́ rẹ̀ pé òyìnbó kan máa àwọn òyìnbó àwọn ẹlẹgẹ̀ẹ́sì máa sọ pé ẹkẹ́ni ìkẹ́nínú wa ká máa lọ fi ṣẹ́ àti kẹ́ni ìkẹ́nínú wa ká máa ṣe nǹkan tó ń wà àti bọ́ lọ́wọ́ ọ̀yẹ́ lẹ́sẹ̀ lẹ́yìn náà lè kó wa ṣerú mọ́. Ó lẹ̀ jẹ́ pé kọ́ lọ́ kó gbà wá ni ìyá wa fàágọ́ wá sí wá ṣe fara wá ṣe ó dàbí ó dẹrú lọ ọlọ́run á gbà wá.
0: Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ ẹ ṣe bàbá wa. Ẹ ṣe bàbá wa.
2: Àwọn dàbí ṣe ẹ máa tẹ̀síwájú.
0: Àwọn kan pè sórí nọ́mbà tèmi ga ìpè mí títí wọlé ìpè mí ja 0916893100 0916893100. Hello.
3: Hello sir. Ẹ̀ka lẹ́sà.
0: Kí ni orúkọ yín wọlé tí ń pè sá?
3: Arákùnrin Adéjàre ló ń pè láti ọdọ ọ̀nà.
0: Bàbá wa Adéjàre, ẹ kú ọjọ́ ìsinmi. Òmìnira. Òmìnira.
3: Ta bá ń sọ nípa òmìnira. Òmìnira ó túmọ̀ sí bíbọ́ lọ́wọ́ ìṣèrú, bíbọ́ lọ́wọ́ àjàkà, tàbí bíbọ́ lọ́wọ́ èdè. Ìyẹn ni pé ẹni tó wà ní abẹ́ èdè tàbí abẹ́ ìṣèrú, irú ẹni bẹ́ẹ̀ kò ní àǹfààní láti ṣe ohun tó bá fẹ́, láti lọ síbi pàwọ̀, láti ṣe ohun tó wà lọ́kàn, nǹkan kan lè wà lọ́kàn ẹ̀. Tó fẹ́ ṣe ṣùgbọ́n kò ní ní àǹfààní láti ṣe torí pé ó ní ẹnìkan fẹ́ kó ṣàkóso ẹ̀ ló máa darí ẹ̀ ohun tí ó bá ní kó ṣe ní ló gbọ́dọ̀ ṣe ohun tí ò bá ti sọ pé kó ṣe kò lè ṣe. Fún àpẹẹrẹ ìgbà tí orílẹ̀-èdè wa wà ní abẹ́ àwọn amúnisìn a rí pé ní àkókò yẹn àwa ta ẹgbẹ́ ní Nàìjíríà a lè náwó wa a lè ṣe gbogbo gẹ́gẹ́ bí a ti là kalẹ̀ gbogbo àwọn àlùmọ́nì wa gan abẹ́ àwọn òyìnbó amúnisìn ló wà. So a rí pé ìgbà tí ó dẹ̀ di October 1960 a gba òmìnira a lè náwó wa a lè lo àsíá orílẹ̀-èdè wa a lè ṣe ohun gbogbo gẹ́gẹ́ bó ti tó àwọn àlùmọ́nì wa a lẹ́tọ̀ọ́ sí. So bẹ́ẹ̀ náà ni ẹni tó bá gba òmìnira a rí pé irú ẹni bẹ́ẹ̀ ohun tó wà lọ́kàn a lè ṣe. Ẹlòmíín wà tó yẹ pé ó ní lọ́kàn ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ò dáa pé ohun tó ń ṣe yóò dẹ̀ dáa o báwo ló ń ṣe fẹ́ yí padà ṣùgbọ́n kò ní òmìnira torí pé kò mọ orísun òmìnira. So irú ẹni bẹ́ẹ̀ ó lè má fẹ́ mu sìgá má fẹ́ mu tí ó lè má fẹ́ dẹ́sẹ̀ mọ́ torí àwọn ìjìyà tó ń kó bá àti wàhálà tó ń rí nídìí ẹ̀ ṣùgbọ́n kò mọ̀nà àbáyọ. So a sì máa ṣe àwọn nǹkan tí ò fẹ́ ló máa máa ṣe. Àwọn tó fẹ́ ṣe tó mọ̀ kó dáa kò ní lè ṣe torí pé kò ní òmìnira. Wọ́n tá bá ń sọ nípa òmìnira tá bá ti mọ orísun òmìnira tòótọ́ ẹni tó ń fúnni ní òmìnira gẹ́gẹ́ bí Jòhánù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógójì ta kà yẹn pé bí ọmọ yẹn ni Jésù Kristì bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́. So ìgbà yẹn ni ẹni ẹ tó máa ní àǹfààní láti ṣe ohun tó tọ́ àti èyí tó yẹ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run.
0: Ẹ ṣe gan bàbá wa tí a bá ti parí ètò wa sọ̀rọ̀ ẹ ṣe gan. Ó bá wa yànnàyàn rẹ̀ dáadáa. Bàbá wa Adéjàre wọ́n bá wa yànnàyàn rẹ̀ dáadáa wípé ta ló lè sọ yàn dòmìnira gan ta ló lè sọ ni dòmìnira ìbéèrè mìíràn nìyẹn o ta ló lè sọ yàn dòmìnira. Ní àwẹ̀ Jòhánù tá a kà yẹn a rí ìtọ́kasí níbẹ̀ wípé ó ní tí ọmọ ta lọ mọ gan tó lè sọ èèyàn di òmìnira Jésù Kristì àbí. Nínú bíbélì ìtàn òmìnira tí ó gbajúmọ̀ jùlọ ni nínú ìwé Exodus nígbà tí Ọlọ́run rán Mose láti mú àwọn ọmọ rẹ̀ jáde kúrò nínú oko ẹrú ní Íjíbítì. Ẹgbẹẹgbẹ̀rún ọdún ti kọjá ṣùgbọ́n ìtàn yìí sì ń sọ̀rọ̀ síbẹ̀ lónìí títí di wákàtí ọ̀wọ̀ yìí. Ó là ń tọ́ka sí ọ̀rọ̀ àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n kúrò ní oko ẹrú.
4: Fitilà ìgbàgbọ́.
0: Ní ọdún 1960 gan náà ni Nàìjíríà náà la sọ wípé a kúrò lọ́wọ́ àwọn òyìnbó àbí. Bí a ṣe wá ń ṣe ìrántí òmìnira ìlú wa o ye ki atun ranti pe olorun ti kalara re o le gba awon eniyan re kuro ninu inira iyan o minira kuro ninu ese inira kuro ninu iberu inira kuro ninu aisan aisan ara ni aisan okan ni inira kuro ninu aini inira kuro ninu ohun gbogbo ti o de wa mole patapata eranti nigbati Jesu dide ni sinagogu.

0: nigba ti o si iwe Luke yen Luke ori kerin ese ikeji dini ogun Luke 4:18 wi pe emi Oluwa nbe ni ara mi o ti ran mi lati kede idasile fun awon igbeko lati ran awon atemole jade ni ominira kini eyi julo tumo si gan bi se lati da wa kuro ninu ijoba eniyan nikan o ṣugbọn lati da wa sile kuro lowo ese ati iku ta ba wo iwe Rome na Rome ori kefa ese ikeji dini ogun Romans 6:18 nigbati a ba ti da wa sile kuro ninu ese wa ati kuro ni eru bo se wi pe a ni oga mo o ṣugbọn ati yi oga wa pada ta ni oga wa eni ta n se eru fun tele ta wa ni oga wa bayi ati wa di omo Olorun ti o fun wa ni ominira ni tooto egba ajaga mi si orun yin nitori wipe ajaga mi rorun eru mi si fuye abi nkan ti bibeli so fun wa ko yi ajaga mi rorun eru mi si fuye eyin olugbo mi patapata o tun da beere lowo wa wipe ki lo nsi n de wa mole loni abi awon apere ise iru wo la nse loni gege bi onigbagbo gege bi kristeni gege bi eni kokan wa kini isiru ta wa gangan ta tun fira wa si loni 091689310009168931000 tabi 0915 3 3 3 4 8 9 3 ipe kan ti wole hello e ka le o kini oruko yin ibole tin pe
1: o ogbeni ajiro kede ma ni lati ku ala
0: yes sir e ka le
1: a fẹ́ ìṣirú ẹ̀ṣẹ̀ lásìrá wá sí
0: ìṣirú ẹ̀ṣẹ̀.
1: Ìṣirú ẹ̀ṣẹ̀ ni.
0: Kí lè lè ìtumọ̀ sí?
1: Ọ̀tọ́jú ni gbogbo ìyàn nípa ti ṣẹ̀. Tí ó sì ti kùnà ogun Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì, òun ló ṣe ìràpadà wa. Síbẹ̀ náà, a sì ń ṣẹ̀. Ṣé ní ìtúlẹ̀ àbárí jẹ ni? Àbí gbà tí nǹkan bá lọ dédé? Èdè pé ká máa kù. Ẹ̀ṣẹ̀ tó tẹ̀ kú ìtàn ẹjọ́ olúwa yín kí ká máa kù. Ọlọ́run kò gbà wá bàbá.
0: Àmì.
1: Ààbò.
0: Ẹ ṣe gan.
2: Ọ̀rọ̀ Ọlọ́run ni fìtílà fún
0: ẹ. Àwọn bàbá wa ní pé ìṣirú ẹ̀ṣẹ̀. Wọ́n bèrè ìbéèrè lọ́wọ́ wa pé kí ni gan kí ni abẹ́ ìṣirú wo gan la tún fira wa sí. Lónìí, ṣe mọ̀ wípé ẹni tí a bá fi ara wa sí abẹ́ rẹ̀ gan olọ̀gá wa àbí bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí kristẹni ẹni tí ó bá ń darí

0: Hello sir, ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ sà. Ibùdó ẹ ti ń pè
0: wá, kí ni orúkọ yín? Arákùnrin Akinwande Adéwùmí láti ọ̀dọ̀ ni eléwé.
1: Ẹ kalẹ̀ sà. Òmìnira.
0: Kalẹ̀. Bẹ́ẹ̀ ni. Òmìnira. Kí là ń pè lómìnira? Òmìnira ni pé tí a bá kúrò nínú nǹkan tó há gágá bí àpẹẹrẹ. Bóyá ń la nǹkan kan kọjá bóyá gẹ́gẹ́ bí ìṣòro kan. Bóyá ń la nǹkan yẹn kọjá. Tí a bá wá kúrò nínú nǹkan yẹn bíá bí àpẹẹrẹ mí tí mo lè sọ bí ẹnìkan tó yá ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kan. Nígbà tó bá kọ́ṣẹ́ tán, wọ́n á ní á gba òmìnira yóò wá ṣe freedom. Ìgbà náà ó máa lè jẹ́ ọ̀gá ara rẹ̀. Á lè ṣe bó ṣe wù. Àmọ́ ta bá wo nǹkan tí bí ẹsẹ̀ bíbélì tí ẹ sọ lẹ́nu tí ó sọ. Òmìnira Jésù Kristì ló lè múyàn kúrò nínú òmìnira òtòtọ̀. Torí nígbà téèyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ nígbà míì, ó máa dùnmọ́yàn. Àmọ́ nígbà tí Jésù bá wọnú ayé èèyàn, èèyàn á gba òmìnira. Ìyá ò gbà tẹ́lọ̀ mi bá ba pé ó mọ tí mo ní àwòwó. Mo ti di òmìnira o. Òun ní ẹsẹ̀ ìgbìmọ̀ kan fi sọ pé a di òkú sí ẹ̀ṣẹ̀, a di àlàyé sí òdodo. Nígbà téèyàn bá ti di òkú sí ẹ̀ṣẹ̀, èèyàn ti gba òmìnira ni. Nítorí pé nǹkan téèyàn bá ń gbọ́rọ̀ sí lẹ́nu tó bá ń kọ̀ǹtró èèyàn téèyàn bá ń tẹ̀lé, òun lèèyàn jẹ́ ẹrú fún. Bọ̀ nígbà téèyàn bá ti gbọ́rọ̀ sí mọ́ lẹ́nu, èèyàn ti gba òmìnira lọ́wọ́ nǹkan yẹn. Àwọn nǹkan míì tún bí àpẹẹrẹ míì tẹ tún sọ nípa àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ rí pé nígbà tán wà lóko ẹrí. Wọ́n máa ń képe Olúwa ni débi wípé wọ́n máa ń lò wọ́n. Even ọ̀rọ̀ ìtàn kan sọ, ìwé kan sọ wípé àwọn náfẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé tó wà ní ilẹ̀ Íjíbítì lénìí. Ẹ wo àwọn ilé yẹn bó ṣe ga, ẹ wo bó ṣe lò. Àwọn ọmọ ọmọ wọn, wọ́n lo 400 and something years lóko ẹrú. Ọlọ́run tó wá dá wọn sílẹ̀. Ẹ máa rí pé nígbà tí Ọlọ́run tó dá wọn sílẹ̀ ni Ọlọ́run ṣẹ̀ wá sọ fún wọn pé ó yá o, ẹ máa ya ọjọ́ ìsinmi sí mímọ́, ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí. Lọ́ṣẹ̀ tó lè gbòmìnira nígbà tá dé ilẹ̀ ìlérí. Ṣàyẹn lọ́ṣẹ̀ tó wá gba òmìnira. Àwọn nǹkan tí òmìnira jẹ́ nìyẹn.
1: Ẹ ṣe gan, ẹ ṣe gan, ẹ máa bá wa bọ̀. Láti odò ọ̀nà wọ́n bá wa ṣe àlàyé òmìnira dáadáa. Àwọn bàbá wa Akíndélé náà sọ wípé ẹ kalẹ́ ọmọ bàbá oníwàásù. Wọ́n ní òmìnira túmọ̀ sí ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn. Ìdáǹdè túmọ̀ sí òmìnira túmọ̀ sí ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò nínú ìgbèkùn. Tí a bá tiẹ̀ wo àpẹẹrẹ Pọ́ọ̀lù òun Sílà, Paul and Silas nínú Bíbélì wa gan, ṣe àrántí nǹkan tó tú wọn sílẹ̀ kúrò nínú ìgbèkùn tí wọ́n wà. Tí bá ń bèrè lọ́wọ́ wa wípé kí ló lè túyàn kúrò nínú ìgbèkùn, bóyá ìgbèkùn ẹ̀ṣẹ̀ ni, ìgbèkùn àìní ni, bóyá ìgbèkùn ọkàn wa gangan ni. Ṣé mo wípé ẹlòmíràn a máa fi ọkàn rẹ̀ sí ìgbèkùn nípa àìní ìdáríjì, nípa má dáríjì ènìyàn àbí bẹ́ẹ̀ kọ́? O fi ọkàn rẹ o dá sílẹ̀ lọ́kàn rẹ̀. O sọ pé mo ti dáríjì o nítòótọ́, ṣùgbọ́n ọkàn wo ò súre fún ẹni bẹ́ẹ̀ wípé ó dá, mo fi gbogbo ẹ̀ mo fi kalẹ̀ fọ́lọ́run. Wípé kí Ọlọ́run kó jẹ́ onídàájọ́ ni. Hello, ẹ kalẹ̀ o.
2: Hello, ẹ kalẹ̀ sá.
1: Ẹ kalẹ̀ sá. Kí ni orúkọ yín, bolẹ̀ tí ń pè wá?
2: Orúkọ mi ni Olúwaṣọlá láti Àpáta.
1: Mr. Olúwaṣọlá láti Àpáta. Tá bá wo àpẹẹrẹ Paul àti Silas, kí ni ìdáǹdè ìtúsílẹ̀ òmìnira? Kí ni òmìnira túmọ̀ sí Paul àti Silas?
2: Òmìnira jẹ́ ohun tó lágbára. Àwọn ni pé òmìnira sí ẹ̀ṣẹ̀, òmìnira lọ́wọ́ ìtàn, òmìnira lọ́wọ́ ìtàn. Ẹ bá wo àpẹẹrẹ Jésù Kristì sala. Mm. Ite se wa po gan. Mm. Olorun fun aye.
1: Mm.
2: Oko fun wa kula kale do kale bi o mi ra sinu ese.
1: Mm.
2: Kale de ni o do.
1: Mm.
2: Ta ba wo Paul ati Silas lu we out of apostle. E ni ni mo lo fun o sile. Because ni igbe kun no wa. Inu prison no wa.
1: Mm.
2: Ta je freedom ta ba went on koshe.
1: Mm.
2: O ba wa. O wa se wa lo do. O le se nkan to wu. Ti captivity lo ni ni igbe kun je. O ti ma ti gba omi ra. Yo le se o to ba wu. Yo le pase. Yo le ta se pa. En to ba wa nu mi ra. O le pase. Ti nu mi ra. Ti o si. Ti en ba o si. O ba je first born ni. To ba ti lowo lowo. O le pase. O le se pa. En to ba wa ni igbe kun o le pase. En to ba wa nu mi ra. Christ ni Jesu. On gbogbo ma lo dede fun ti o le pase ti se o to ba wa to o ko mi ra je ni o mi ra je emancipation
1: lu
2: iwo pe mi ra emancipation to sile ni le gbe ko o te ba wa no bondage to sile o captivity ta ba wo ton Australia no e olohun pase fun mo se pe ko lo fun won ko le gbe ko because ti o ba farao no wa fun odun to po olohun lo pe lo tu won sile ko se de mu won ko be gba ina se ni alaafia ko se alaafia won fi won se eru ni won fi won sise eru won le dase pa igba ti mo se mu won olo wa gba elu ase ti olohun pa fun be ti won se gba itu sile da enu ni itu sile o go mi wa ti je ni
1: ah e se gan e se gan e ma ba wa bo e ma ba wa bo won ba wa se alaye die lori ominira pe nkan ti ominira na tumo si leleyi
3: e je ka tan fitila na ka jo mari fitila ida
1: kini awon nkan ti a nilo lati gba ominira ninu won freedom from sin ominira kuro ninu ese
3: fitila ida
1: gbogbo eniyan lo se ati se ti won ti kuno ogun olorun. Sin actually separates us from God and keep us in spiritual bondage. Ko ni je ki a ni ominira si Olorun. Ti omo ba si so yin di ominira bi a se kan le kan, eyin o di ominira ni tooto. You know that through Christ we can live a life of freedom from the power of sin. Nipasẹ Jesu Kristi o le da wa sile kuro ninu onde ese. Ohun keji ti mo fe ka wo na ni freedom from poverty. Idande kuro lowo aini. Se mo wi pe ti a ba wo iwe Deuteronomy, Deuteronomy ori kejo ese ikeji din ni ogun. Wi pe ko wu Olorun ki awon omo re wa ninu igbekun aini. O ti fun wa ni ogbon, o fun wa ni oye lati ko awon nkan kan jopo lati fi se oro fun wa be gege bi a se so elomiran re o ti so o ti bo se so fun wa ni oni mo gbo eko kekere kan loni ti won so wi pe most of us opolopo wa lati condemn ara wa wi pe ah mi o leju bayi lo emi mi o te ah ta lo mo ko lo mi loyo emi ah ti won ba ti en pe ori gbogbo eniyan si won le pe ori mi si nkan bayi ni opolopo wa lati bilitu ara wa lati fi ara lati pe ara wa kere lati so wi pe ah lai lai ah mi o le je mi o le di nkan bayi lati so ara wa di eru nkan yen boya won ba ti en pe on rere wi pe ah ni church wa na won pe awon eniyan gidi awon so pe ah won le ka mi jare ninu family wa so ba so pe awon kan ti pe awon eniyan gidi awon won ti le won le ro nkan bayi kan mi kama gbe ah e ti je ke mi na get nkan ba mo gbe ah emi ta lo bi mi ta lo fun mi ni owo be we ought to combine our faith the power the Lord has given unto us wi pe I can do all things through Christ that strengthens me wi pe mi le se gbogbo nipasẹ Christ to fi agbara fun mi we must free ourselves from that bondage wi pe Olorun fun mi ni ogbon imo ati oye koda ko se carpentry lo se carpentry se ko lowo lowo ni to ra to se pe tailoring lo nse koda ko se pe fashion design lo nse ko kódà kó ṣe wí kò sí irúṣẹ́ tó ń ṣe tí ò lè sọ ọ́ di ńlá tí o bá ti ní ìgbàgbọ́ tí o bá ka bíbélì rẹ tí o sì ní ìgbàgbọ́ wípé ìwọ lè ṣe ohun gbogbo tí o bá ka ìwé Deuteronomy yẹn wípé ọlọ́run ò sọ fún mi wípé àmì ò ní lówó lọ́wọ́ ọlọ́run ò sọ fún mi wípé mi ò ní jẹ́ èèyàn láyé Deuteronomy 8:18 kàdáadáa Deuteronomy 8:18 free your mind free yourself from bondage of poverty wípé èmi náà mo lè di èèyàn kò sí èmi máa mo máa sọ wípé kò sí ohun tí mi ò lè ṣe bẹ́ẹ̀ ni àkókò ni ò tí tó mo ní ìgbàgbọ́ wípé ohun gbogbo yóò dára ju báyìí lọ ọlọ́run ẹ mọ̀ pé gbogbo ẹ pátápátá àkókò ni pẹ̀lú ọlọ́run tí a bá sì ti ní ìgbàgbọ́ tí a bá tẹpá mọ́ṣẹ́ wa wípé iṣẹ́ tí mo ń ṣe yìí mo gbàgbọ́ wípé ọlọ́run lọ́wọ́ sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ táwa náà bá ní ìgbàgbọ́ Ọlọ́run lè sọ wá di ńlá ní ipasẹ̀ ohun tí a ń ṣe. Freedom from fear. Òmìnira kúrò nínú ẹ̀rù ọkàn. Do you know that fear can prevent us from taking opportunities and fulfilling God's purpose? Ọ̀pọ̀lọpọ̀ wa lẹ̀rú tí máa mọ̀ mo jẹ́ ń gbégbèsẹ̀ jáde. Bóyá tí n bá tiẹ̀ gbégbèsẹ̀ yìí bóyá màá tiẹ̀ ṣubú. Wo jẹ́ kí n wà ní ẹgbẹ́ jẹ́gẹ́bú mi ò kí n rọra jókòó síbi bí o. Gbégbèsè àkín gbégbèsè àdúrà gbégbèsè fi àdúrà tí ohun gbogbo tó o bá ń ṣe. Tí a bá wo ìwé Timothy orí kejì ẹsẹ̀ keje 2 Timothy 1:7 God has not given us the spirit of fear but of power and of love and of sound mind. Ọlọ́run kò fún wa ní ọkàn ẹ̀rù rárá o. Ṣùgbọ́n ọkàn ìfẹ́ ọkàn tí ó tó ní tó jiná tó múná dóko òun ni Ọlọ́run fún wa. 2 Timothy 1:7 Ó yẹ káwa náà let's face our fear. Káwa náà dojúkọ tó ń dojúkọ wá. Wípé ìṣòro mi ò ga jù mí lọ. Àìní mi ò ga jù mí lọ. Àìsàn yìí kò ga jù mí lọ. Ìdojúkọ yìí kò ga jù mí lọ. Ohun tí mò ń lé yìí kò ga jù mí lọ. Nítorí pé èmi lè ṣe ohun gbogbo nínú Kristi. Ẹgẹ́ káwa náà gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Bóyá tó bá tiẹ̀ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Ẹni tí Ọlọ́run fi sí ọlọ́kàn wípé bóyá kò tiẹ̀ lọ bá lágbájá tàbí kò sọ kó pé lágbájá lálẹ́ yìí pé Dadi John o, Evangelist Olarinde o, Pastor Ayedejo o, ẹ gbàdúrà fún mi nkan báyìí ni o. Ẹni tí Ọlọ́run fi sí ọlọ́kàn wípé kò bèrè nkankan lọ́wọ́ rẹ̀. Wípé kò bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀. Ó ti gbàdúrà o, Ọlọ́run sì ń fi sí ọlọ́kàn wípé bèrè. Ó ní bèrè a ó sì fi fún ọ, àbí bẹ́ẹ̀ kọ́. Wákiri ìwọ yóò sì rí tó mọ̀ pé máa náà ní ti ọ̀dọ̀ kò ní sọ̀kalẹ̀ látọ̀run o. Lóòótọ́ Ọlọ́run lè rán àwọn ènìyàn sí ọ. Ìgbà mìíràn Ọlọ́run a máa fi síyàn lọ́kàn wípé kó o béèrè lọ́wọ́ ẹni báyìí. Ìwọ náà wò wípé ó bá jakulẹ̀ pàdé tí ẹ kọ́kọ́ béèrè ná. Ní alẹ́ yìí gbé ìgbésẹ̀ akin béèrè ohun tí ó ń fẹ́ yẹn. Béèrè lọ́wọ́ Ọlọ́run náà pé Ọlọ́run mo fi ọkàn lágbájá lé ọ lọ́wọ́ mo fẹ́ béèrè nǹkan báyìí lọ́wọ́ rẹ̀ o fi sí mi lọ́kàn ní kí n béèrè mo sì ń fi ọkàn tiẹ̀ náà. Nítorí pé Bíbélì sọ wípé ọkàn ọba àti ìjòyè lọ́wọ́ Ọlọ́run ló wà àbí bẹ́ẹ̀ kọ́. O ló máa ń sọ ọkàn àpáta ló máa ń sọ di ẹran àbí bẹ́ẹ̀ kọ́. Ó máa ń mú ohun gbogbo wọn bọ̀ sípò àbí bẹ́ẹ̀ kọ́. Ó yẹ kí àwa náà ká ní ìgbàgbọ́ yìí wípé Ọlọ́run lè ṣe ohun gbogbo fún wa. Ohun tí ó ń bà ọ lẹ́rù náà ìgbésẹ̀ tó ń bẹ̀ ọ lẹ́rù láti gbé lálẹ́ yìí. Ẹ gbé lálẹ́ yìí wípé ìpìlẹ̀ fìtílà ìgbàgbọ́ sọ fún ọ wípé dán wò ó ní pé títí di àkókò yìí ó ní ẹ̀yin ò tí ì béèrè ohun kankan àbí bẹ́ẹ̀ kọ́. Béèrè ohun tí ó ṣe wípé ó ti ń ka ọ láyà tipẹ́tipẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run. Don't believe to yourself sọ fún Ọlọ́run èmi náà fẹ́ mọ́tò lọ́dún yìí àbí bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run èmi náà fẹ́ ìfọ̀kànbalẹ̀ ní ọdún yìí. Ohun tó ń bà mí lẹ́rù ni mo fẹ́ ìfọ̀kànbalẹ̀ kọ́lé ayọ̀ fẹ́mi náà. Olorun lori omo to nfun mi ni ibanuje yi Oluwa fun mi ni ifokanbale gba ominira kuro ninu eru re ominira kuro ninu aimo ta ba wo iwe Osia Osia ori kerin ese kefa My people are destroyed for lack of knowledge. Awon eniyan mi segbe nitori won ko ni imo. Awa na funra wa na awo gbe afa seek knowledge. Eje ka are eru na ni o. Eje ka wa na pursue re loni. Freedom from laziness. Freedom from laziness opolopo wa akan wo jare I need tara. I ja nkan kunra. Ta ba wo iwe iwe owe iwe owe ori kewa ese kerin it became poor that needed with a slack hand but the hand of the diligent make it rich opolopo ala fe se nkan la kan fe ma kojo la kan fe ba kojo la fe ma rigba opolopo wa kan fe pe mana ki ti ki mana ti e ma so kale latorun wa rara o laziness le I fe kan se wo ole e je ka wa kan gbadura wi pe awa na mo wi pe ole se wa ni awon apa kan wo jare mi o fe mi o ti e se jare gege bi omo olorun ko ye ki ole ma se wa e je ka bere ominira kuro ni owo ole na freedom from wrong mindset Freedom from wrong mindset. Any to yako ni positive mindset. O yaka wa optimistic all the time. O yaka ma wa pessimistic o. Ibe ah, wo, negative ni sha ono di ni o kan waka ma anu. Taba wo iwe Romu, Romans 12:2. Iwe Romu, ori keji la ese ikeji. Be transformed by the renewing of your mind. We need freedom from negative thinking. Ojojumo akama wo opolopo ata ba rin lo akama wo ki nkan ba ti ko ti esele. Ewo emi o ti opolopo ala ma soro odi si ara wa gan. Opolopo ala ma ru ara wa pin emi. Emi ni temi o emi ma so fun ra mi pe emi. Emi le seun gbogbo ninu Kristi to fi agbara fun mi. No ni yo da fun mi ose yo da ose yo pe mi opola lati wo lati nro economy Nigeria wi pe wo jare ba se ma ba lo na ara o ah ni ba lo gege bi christiani se bo work fa won kan abi be ko o work fa won gan awon ti o se politicians gan o work fun won awa te awon to je omo olorun ni toto o work fun won wa je o fi le work fun won na iwo na wo wi pe o lorun lowo abi ara o deliver yourself from wrong mindset Deliver yourself from wrong mindset. Have a positive mindset. You know, we pay. Ninu oja mi lo ninu ose yi ti mo dawo ti mo dese le yi o. Ninu osu yi ah emi no gbo rere se. Iwo kan ro be. Ma ba Olorun jiyan. Boya Olorun ran oro yi si iwo na loni wi pe ko tun igbesi aye re se. Tabi ko tun okan re se wi pe ko bere si ni okan to ron rere si are freedom from addiction and destructive habit opolopo wa na la le ma gbo mi ibi kibi te ba tin gbo mi loni gege bi christiani gege bi omo rere o ye ki awa na ma fi ohun rere ka ma ron rere kanra wa gbogbo awon iwa ta mo wi pe ko ye omo olorun awon iwa ta wa gan mo wi pe ko lere nnu awon nkan ta nse to lere nnu we must pray about it we must seek freedom from heat wi pe olorun ti e gba iwa wi ko lowo mi awon iwa to ndun mo wa ta ro wi pe ta nsogo ninu ese o ye ani ti elese to ba mo re elese oloto ati olodoro ni olorun lati dari gbogbo ese re ji ta wa na o ba ni positive mindset ta wa na o ba ta ba sipa wi pe olorun ti eran mi lowo lati kuro ninu ode ti mo fira mi si freedom from unforgiveness and bitterness unforgiveness can imprison the heart bi mo je so lekan opolopo wa lo ti ni strain relationship e wa wo pe ah eleyi mi o le dariji mo o eleyi mi o le da mi o ti le dariji ta ba ri eni na ba okan wo kan lagarara ni pe ah eni bayi o de se mi o eni bayi de se nkan fun mi bayi lodun bayi elomi ati e ti ma ko date e kale wi pe oko mi se mi ni odun bayi ni osu bayi iyawo mi se mi omo mi se mi ore mi se mi ni osu da mo ma so fun mo ma so fun enikan wi pe ko si ohun ti eni na le se fun mi laye ti o ti to se wi pe ah ah eyin o le se mi mo ma so wi pe eyin o le se mi o to ba se mi ma ti dariji o beforehand wi pe o ti e se mi mo ti dariji o ma kan so ohun to se to wrong fun wi pe nkan bayi lo se nkan bayi lo se to ba si ti ko se dada ko toro idariji ese mi o bere toro idariji ese lowo re sugbon mo so mo pe yi pada kuro ninu ohun ti mo ni o ma se mo o ti ye o be pe ko nkan ti olohun bere lowo wa niyan kese wipe ni be oni se wa mo o kese wipe se wa na ma de se lojojumo ni an de se looto sugbon olohun tin dariji wa ka ti e to so wipe olohun dariji mi o tati ni yi pada okan wa ni to to wipe ah nkan bayi ko wu mi lati se sugbon mo se oluwa dariji olohun ti da olohun ti dariji wa na ha fiti la igbagbo pelu omo yin ebiniza ayodele omo babo ni waasu omo ya mission lo de pela ni lu iseyin lo se yi.

Ekale asiku isimi lataaro isimi alayo l'Olorun o mo fun ase. Akojopo iroyin le wa la mo fun yin lale tuni. Lati kani konga agbomogbe. Wells Road 89.3 FM eleti akale si opopona Life Avenue. Oliole Estate nile Ibadan. Ade Damola Oloede l'oniroyin saju egbon okoko to wa ninu iroyin na. Ijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ọ̀la ọjọ́ ajé ọjọ́ Monday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn olùkọ́. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ṣẹ̀tún máa ṣàlàyé pé ààrẹ Tinubu lódòla orílẹ̀-èdè Nàìjíríà nínú tó ṣàkàwé gẹ́gẹ́ bí ìdàwó àbí ìrẹsílẹ̀ ètò ọrọ̀ ajé. Àwọn àjọ NDLA ni ó ti tẹ àwọn egbògi olóró tí owó rẹ̀ lé bíi bílíọ̀nù márùn-ún náírà tí wọ́n sì tẹ ẹnìkan tí ṣe ń ṣòwò tó fi lẹ́mìlán ṣe bùgbé. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ọ̀la ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ karùn-ún ní oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn olùkọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣàmì àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Àtẹ̀jáde àṣẹ yìí òun ló wà nínú àtẹ̀jáde kan tí wọ́n síta lọ́jọ́ Àìkú Sunday látọrin tí ṣe akọ̀wé síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Musbau Babatunde. Nínú àtẹ̀jáde náà tó síta tó sì wá látọrin tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ ìròyìn Sulaimon Ọlárẹ̀wájú nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣàlàyé pé ìkéde àti ohun tó ní ṣe pẹ̀lú ètò yìí òun ló wà pẹ̀lú àfojúsùn àti àtẹ̀wájú àjọṣepọ̀ torí sí ìgbáyégbádùn ìjọba àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìdàgbàsókè ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ àwọn olùkọ́ eléyìí tó jẹ́ òpó kan gbòógì tó ń ṣe àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ yìí àti ohun tó ń ṣe ètò ìdàgbàsókè fọ́mọnìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ló wá ṣàlàyé tó sì tún kọrin re kí àwọn olùkọ́ tọ̀rọ̀ kan tó ti ránṣẹ́ kú rere sí wọn lórí ayẹyẹ náà nígbà tó wọ́n ṣe ìfìdímúlẹ̀ ìfarajìn rẹ̀ sí ètò ìlànà àti àwọn ìyàsọ́tọ̀ iṣẹ́ eléyìí tí wọ́n pe yóò láǹfààní àti máa mú kí ìgbáyégbádùn àti ètò ẹ̀kọ́ kó láǹfààní àti gbòòrò sí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ìpínlẹ̀ Kwara àti Èkìtì làwọn náà ti kéde ọjọ́ ajé ọjọ́ Monday ọ̀la yìí ọjọ́ karùn-ún oṣù kẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn olùkọ́ látàrí àti ṣàmì àyájọ́ ọjọ́ náà. Nínú ìgbésẹ̀ láti ṣe ètò ìdóòlà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣiṣọ lójú ọ̀rọ̀ pé àwọn ṣiṣẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Imo àti àwọn òṣìṣẹ́ elétò ààbò tọ̀rọ̀ kan láti dáàbò bo àti láti ṣe ìtúsílẹ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ lọ sìnrìn òòlù tí wọ́n lọ bí ogún níye láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ti gbé ní ìpínlẹ̀ Imo. Inú àtẹ̀jáde tó wáyé lónìí látọrin tí ṣe kọmíṣánná fọ́rọ̀ ìròyìn ìdọ̀tun Oyèládé gẹ́gẹ́ bó ti ṣe láǹfààní àti sọ nínú àtẹ̀léde náà ó pé ìjọba ò ní pé wọ́n ń ṣe iṣẹ́ papọ̀ láàrin ìjọba síjọba láti àwọn tó ní ṣe pẹ̀lú àwọn tọ́rọ̀ kan lórí ètò ààbò láti ríwe pé ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìtúsílẹ̀ àwọn èèyàn wọ̀nyí òun ló jẹ jáde lẹ́yẹ-ò-sọ́ka. Ẹ̀wẹ̀ àwọn àgùnbánirọ̀ tí wọ́n pe àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ lọ sìnrú ìlú èyí tí wọ́n lọ bí ogún níye òun ni wọ́n pe àwọn ajínigbé jígbé ní ìpínlẹ̀ Imo tí wọ́n pe wọ́n sì ti ń ṣe wọ́n ní ìṣekúṣe pípa lílù wọ́n àti mímọ ṣe àwọn ìwà tí kò tọ́ sí wọn tó fi máwọn obìnrin ti ń bẹ láàrin wọn bí àwọn ajínigbé wọn bí wọ́n tún ṣe àdínkù sí owó tí wọ́n fẹ́ gbà lórí ẹnì kọ̀ọ̀kan sí mílíọ̀nù márùn-ún náírà lórí ẹnì kọ̀ọ̀kan. Ìgbésẹ̀ ìtẹ̀wájú yìí òun ló wà gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ tí wọ́n pe wọ́n fi síta látọwọ́ àwọn agbésùnmọ̀ mìíràn wọ̀nyí eléyìí tí wọ́n pe wọ́n ń béèrè owó yìí tí wọ́n pe ó ṣe ń súnmọ́ tí ìpáyàsókè sì ti ń wà láàrin àwọn mọ̀lẹ́bí eléyìí tó jẹ tọ̀rọ̀ kan. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tọ̀rọ̀ kan Alhajat Alimat Akande tí a pe ó ní ọ̀kan nínú àwọn arábìnrin rẹ̀ ti ṣẹni ọdún 25 Kẹ́hìndé Akande ń bẹ láàrin wọn òun ni pé àwọn ti ń sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ṣàlàyé pé àwọn fura wípé wọ́n ti ń ṣe àwọn èèyàn wọ̀nyí ní sùtá láti ọjọ́ Àbámẹ́ta Sátidé tí wọ́n ti ń gbọ́ ìròyìn náà. Wọ́n ṣàkàwé ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó bani lẹ́rù tí kò sì dùn mọ́ni nínú nígbà tí wọ́n rawọ́ rasẹ̀ sí ìjọba láti gbé ìgbésẹ̀ akin lórí àti dóòlà àwọn èèyàn wọ̀nyí ti ń bẹ lákàtà àwọn ajínigbé.

Igbákejì ààrẹ ilẹ̀ wa Kashim Shettima ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ onínúure sí ààrẹ Bọ́lá Tinubu bó ṣe ṣàlàyé pé àwọn ìpinnu líle tí ààrẹ ṣe òun ló dóòlà orílẹ̀-èdè Nàìjíríà nínú ìṣòro ọrọ̀ ajé eléyìí tó lè fa ìparun fún un. Shettima sọ̀rọ̀ yìí ní ìlú Èkó lánàá lẹ́yìn ìpàdé rẹ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu, ẹni tó ṣẹ̀ṣẹ̀ padà sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìsinmi ọlọ́dọọdún rẹ̀. Igbákejì ààrẹ náà ṣàlàyé pé òun àti ààrẹ Tinubu àwọn ọmọ ń dìgbà bára àwọn sọ̀rọ̀ déédéé ní gbogbo àsìkò tí ààrẹ fi wà nílẹ̀ òkèrè bó tilẹ̀ jẹ́ pé ààrẹ jìnnà sí ilẹ̀ yìí lásìkò náà. Nígbà tó ń sọ̀rọ̀ gbé àwọn àtúnṣe ọ̀rọ̀ ajé ìṣàkóso rẹ̀, Shettima ṣàlàyé pé ààrẹ Tinubu òun ló jogún àwọn ètò ọrọ̀ ajé eléyìí tó ti súnmọ́ ètò oko ìparun nígbà tí yóò fi dórí ìṣàkóso. Ó tọ́ka sí pàtàkì ìpinnu láti yọ owó ìrànwọ́ epo àti ìsopọ̀ àìmọye pàṣípàrọ̀ owó sí iye kan náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ìpinnu wọ̀nyí òun ló le ṣùgbọ́n tó ṣe pàtàkì láti mú kí orílẹ̀-èdè wa kó lè dojúkọ ìṣòro eléyìí tó ti wà nílẹ̀ láti ọjọ́ pípẹ́.

Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ni ààrẹ rẹ̀ Joe Ajaero ti nàá kalẹ̀ bù sí ààrẹ Bọ́lá Tinubu tó ti ṣàkóso rẹ̀ wípé òun ṣe bí ẹni ta kété sí ẹgbẹ́ òṣìṣẹ́ nígbà tí wọ́n nàá kalẹ̀ bù sí àwọn nǹkan tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí mímọ mọ̀ọ́mọ̀ dẹyẹ sí àwọn òṣìṣẹ́ gbogbo ìgbésẹ̀ tí àwọn sì ń gbé láti rí pé àwọn ní ìjíròrò pẹ̀lú ìṣèjọba tó ń bẹ̀ lóde òun ni ó forí sánpọ̀n. Ajaero tó sọ̀rọ̀ lásìkò tí wọ́n pe òun kópa lórí ètò kan lórí ẹ̀rọ ayélujára òun ni wọ́n pe ó ṣàfihàn ìgbáradì àti ìpalẹ̀mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ láti ṣe ìwọ́de kan eléyìí tí wọ́n pe wọ́n gbìyànjú àti ṣe lóṣù kejìlá ọdún 2025. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ẹgbẹ́ òṣìṣẹ́ ló kọ lẹ́tà sí ààrẹ Tinubu láìmọye ìgbà láàrin oṣù karùn-ún sí oṣù kẹfà ọdún 2025 láti ní ìbásọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tí àwọn kò gba èsì kankan láti ọ̀dọ̀ ààrẹ. Ó ṣàlàyé pé àìní èsì òun ni wọ́n pe ó mú ló wá sun ẹgbẹ́ òṣìṣẹ́ láti kéde ìyanṣẹ́lódì àti ìwọ́de nígbà náà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n pe ó yẹ kó bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún 2025. Ajaero ṣàlàyé pé àwọn nǹkan tún yí padà lẹ́yìn tí àwọn gómìnà kọ̀ọ̀kan ti dá sí tí wọ́n sì wá ojútùú tí wọ́n ṣètò ìpàdé láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn aṣojú ìjọba nígbà náà. Ẹ̀wẹ̀ nígbà ọ̀hún gẹ́gẹ́ bó ṣe sọ, òun ni wọ́n fẹ̀sùn kàn wípé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ òun ló padà wá sẹ́yìn yọ, eléyìí tó sì jẹ́ pé wọn kò láǹfààní àti yanjú gbogbo ìkanminú láti nǹkan oṣù kejìlá ọdún tó kọjá. Ọ̀rọ̀ rẹ̀ ló wáyé láàrin àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìbẹ̀rùjọ àti àwọn oríṣiríṣi ìkanminú tó ń wá látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba lábẹ́ ètò kan tí wọ́n pè ní JNPSNC, eléyìí tí wọ́n pe wọ́n gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ fòdìdì ọjọ́ mẹ́ta, eléyìí tí wọ́n pe yóò tẹnubodò lónìí òde yìí. Àwọn òṣìṣẹ́ àjọ NDLA ní wọ́n pe wọ́n ti gba àwọn kọ̀ǹtẹ́nà kan eléyìí tí wọ́n pe àwọn kan kó egbòogi alágbára tí wọ́n mọ̀ sí láòdù sí tí iye owó rẹ̀ sì lé níbi bílíọ̀nù márùn-ún náírà gẹ́gẹ́ bí ìgbéléwọ̀n eléyìí tí wọ́n ṣe. Àjọ náà ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ rẹ̀ láwọn èbúté bí àpápá Tinkan Island àti Ọ̀nẹ̀ òun ni wọ́n pe wọ́n lọ́wọ́ ní ọwọ́ wọn tẹ àwọn ẹrù ọ̀hún lẹ́yìn ọ̀pọ̀ oṣù tí wọ́n ti ta wọn lólobó tí wọ́n sì ń tọpinpin bí àwọn ẹrù náà ṣe ń rìn láti àwọn ìbúté tí wọ́n ti kó wọn jáde láti ọjọ́ ìwà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan ti olùdarí ẹ̀ka ìròyìn Fẹ́mi Babafẹ́mi fún àjọ náà gbé jáde lónìí, àyẹ̀wò nínú ọ̀kan lára àwọn kọ̀ǹtínà náà ní agbègbè àpápá ló ní àpò láòdó tilẹ̀ Thailand tó ń lọ bí 111 tí ìwọ̀n rẹ̀ sì ń lọ bí 64 kilogram nígbàtí iye owó rẹ̀ sì jẹ́ 1,342 náírà tí wọ́n sì kó àwọn oògùn náà pamọ́ sínú ẹ̀rọ amóhuntutù méjì àti àwọn àpálé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè Tinkan Island. Àwọn òṣìṣẹ́ náà gba àpò láòdó tilẹ̀ Canada tó lé ní 2,000 tó sì wọn ìwọ̀n kilogram 1,700 tí wọ́n sì gba àpò láòdó tó ń lọ bí 40 tí wọ́n rẹ̀ ń lọ bí 22 kilogram àti àwọn nǹkan míì tí iye owó ẹrù náà sì jẹ́ bí 1,000,700 náírà dín díẹ̀ lágbègbè èbúté ti Ọ̀nẹ̀. Nínú ìròyìn míì, àjọ náà ṣàlàyé pé ọwọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ ti tẹ oníṣòwò kan eléyìí tó ń lọ sí ilẹ̀ Milan ìyẹn Philip Tunde pẹ̀lú kilogram kokéènì tó ní díẹ̀ ní 5 eléyìí tó fi pamọ́ sí ìsàlẹ̀ bàtà àti àwọn ọ̀pá inú àpò ìrìn àjò rẹ̀ ní pápákọ̀ òfurufú tí Murtala Muhammed ti ń bẹ ní agbègbè Ìkẹjà nípínlẹ̀ Èkó. Tunde ẹni ọdún 28 ní wọ́n mú lọ́jọ́ Àìkú tíṣe ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2026 níbi àyẹ̀wò àpapọ̀ ní pápákọ̀ náà nílùú Èkó nígbà tó múra láti wọkọ̀ òfurufú Royal Air Maroc eléyìí tó ń lọ sí Milan nílẹ̀ Italy.

Àjọ tí ń ṣètò ìdánwò aláṣẹ jáde ilé ẹ̀kọ́ girama ìyẹn oníwèé mẹ́wàá WAEC wọ́n ní pé wọ́n ti kéde ìyànsípò ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta ní ọgọ́ta Sulaiman Kum gẹ́gẹ́ bí olórí fún iléeṣẹ́ rẹ̀ ti ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Kó tó di pé wọ́n yàn sípò Kum ló jẹ́ igbákejì alákòóso fún iléeṣẹ́ náà tó sì ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni ti ṣe igbákejì ọ̀gá àgbà fún ètò ìṣàmójútó ètò ìdánwò títí wọ ìparí oṣù kẹjọ ọdún tá a wà yìí. Wọ́n pe òní ọmọ rọ́pò ẹni ti ṣe dókítà Amos Dangote ẹni tí a pe sáà ọlọ́dún mẹ́ta rẹ̀ òun tẹnubodò lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026. Dangote lẹ́yìn ìgbà tó ti dé ìṣàkóso òun ló ti wà gẹ́gẹ́ bí alákòóso àti olùdarí fún iléeṣẹ́ náà nílẹ̀ wa Nàìjíríà ìyan àjọ tó ń ṣètò ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama ti WAEC lórílẹ̀-èdè yìí. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa kò ní jù báyìí lọ fún ti alẹ́ tòní ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà.

Nínú ìròyìn ọlá tí wọ́n fún pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ọ̀la ọjọ́ ajé ọjọ́ Monday, ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn olùkọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣàmì àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bákan náà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ fáwọn ṣiṣẹ́ papọ̀ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àti ìfọsowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Imo àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó rọ̀ kan láti rí sí ètò ìdáàbòbò àti ìgbàsílẹ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n lọ rèé sìn rúlò tí wọ́n lọ bí ogún níye tí wọ́n kúrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kan ajínigbé sì jígbé ní ìpínlẹ̀ Imo. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ti sọ̀rọ̀ ìdánilójú fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣe sùúrù kí wọ́n sì máa ṣe ibi ẹlẹ́yinjú àánú sí ààrẹ Bola Ahmed Tinubu nígbà tó ń ṣàlàyé pé ààrẹ ló gbé àwọn ìgbésẹ̀ tó le gẹ́gẹ́ bí àti dóòlà orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní ìparun ètò ọrọ̀ ajé rẹ̀. Bákan náà làwọn afọyín pé àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti lílo egbògi olóró nílẹ̀ Nàìjíríà NDLA wọn lọ́wọ́ wọn ti tẹ àwọn ẹrù kan eléyìí tó kún fún egbògi olóró loud àti àwọn nǹkan míì eléyìí tí wọn pe wọn ní ẹkú ní àwọn pápákọ̀ òfurufú tí owó rẹ̀ sì ń lọ bí bílíọ̀nù márùn-ún náírà. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wọ́ alátọwọ́ kúnlé olówù. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ sọ́wọ́ iwájú sí lójú ìkànnì ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ̀lé pé tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yé lórí ẹ̀rọ WhatsApp lójú òpó 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóòdé lómúrò iná wá sí ti gbọ́ yín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM ọlọ́run yóò bùkún fún yín orun ayọ̀ láòsùn.

0: Ẹ̀hó ìhó ayọ̀ sólúwa ẹ̀yìn ilẹ̀ dódó.
1: Màmá jẹ́ ooo, ẹ̀dá mi màmá jẹ́ ooo.
0: Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ ò àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì í. Ẹ jẹ́ ká jọ dúpẹ́ fún. Ẹ jẹ́ ká jọ ṣé ní ọba àwọn ọba. Ẹ jẹ́ ká jọ kọrin sí. Ẹ wo ẹyẹ tí ń fò lójú ọ̀run, wọ́n ń dúpẹ́ ò. Àwọn ẹja tí ń bẹ nínú omi àwọn náà ń dúpẹ́. Àwọn ẹranko igbó wọ́n ń kí bàbá kò ṣẹ́. Oòrùn tó ń ràn, afẹ́fẹ́ tó ń fẹ́, òjò tó ń rọ̀, àwọn náà ń fi orí Ọlọ́run ràn ni. Ìjì tó ń jà pẹ̀lú àrá tó ń sán, wọ́n sọ títóbi agbára Ọlọ́run ni. Kíni yóò wá ṣe mí o, èmi èèyàn? Kíni yóò ṣe ẹ̀yin náà, ẹ̀yin ẹ̀dá ọwọ́ olójùmọ̀rẹ̀? Ṣé bí àwa lè nìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀? Ẹ yóò àtẹ̀lé mi ká lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́. Ẹ yóò àtẹ̀lé mi ká lọ sí àgbàlá rẹ̀ tàwa àti ìyìn. Ká mọ̀ gbéga nígbà gbogbo. Kábíyèsí rẹ̀ Olódùmọ̀rẹ̀, Ọlọ́run ọba mi, ìbàrẹ́. Àkọ́dá ayé o, a ṣẹ̀dá ọ̀run ìbàrẹ́ Mósè. Ọba mi bẹ tó ti ń bẹ tó ní a mọ̀ bẹ ọ̀wàwàwà tó ti wà tó ní a mọ̀ wà. Ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. You are the God who was, you are the God who is, and you are the God who is to come. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ó tóbi ọ̀run ò gbà ọ́, ó fẹ̀fẹ̀fẹ̀, ọ̀run ò gbà ọ́, ó gùngùngùn, ọ̀run ò gbà ọ́. Ṣé bí bọ́rùn ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí ò gbà ọ́ o. Ọ̀ á fọ̀run ṣelé, ó fi ayé yìí ṣe àpótí ìtìṣẹ̀. Gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. You are bigger than the biggest. You are mightier than the mightiest. You are higher than the highest. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Akin nínú ilé, akin lójú ogun, arúdẹ́dẹ́ ọlá ọba mi, arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ. Aṣú tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀ jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbólóhùn ìgbàanì ti ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmẹ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ẹ̀rù ẹ̀ ń bà mí Olódùmọ̀rẹ̀. Ohun tó fi ń ṣagbára yóò yé èèyàn. Àyè wàwàwà èèyàn tututu àdìtú iṣẹ́ Olódùmọ̀rẹ̀. Mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ mi ò mọ́. Mo dáyé mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́ o. Ó fi egungun rọmọ sínú aláboyún. Aláboyún ń jẹ gbígbóná, bẹ́ẹ̀ ìtún ń jẹ tútù, kò mọ̀ débi ọmọ ń gbé. Iṣẹ́ rẹ̀ náà ni Olódùmọ̀rẹ̀ àdìtú. Àtijọ́ mo ti ń tẹlẹ̀ ilẹ̀ òjìmọ́ mi lẹ́sẹ̀ rí, bẹ́ẹ̀ rí ayé yìí orí omi ló gbélé o. Bó ṣe ṣe kò yé èèyàn. Ẹ̀rọ ẹ̀ ń bà mí Olódùmọ̀rẹ̀. Àtijọ́ mo ti ń wo sánmọ̀ kò já lù mí lórí rí. Bẹ́ẹ̀ sì rẹ̀ sọ́mọ̀ ló tẹ́ lọ rẹ̀rẹ̀ bí ẹni tasọ̀ yìí. Òpó kan tó fi gbèrò èmi ò rí bì kankan o. Iṣẹ́ rẹ̀ ni Olódùmọ̀rẹ̀. Ẹ̀rọ ẹ̀ ń bà mí. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣí fìlà fún. Ìwọ́ aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé ń ṣe kábíyèsí fún. Òun fọba kan jẹ́ o tó ń rọ ìmí ìlóye tí ò sí bàbá ńlẹ̀ tí ó bí ọ́ lè rìn. Ìwọ́ nìkan lọ́ba kan ṣoṣo tí ń sọ gbogbo ayé lẹ́ẹ̀kan kò sí security kan tí ń sọ. Kí ló fi ń ṣagbára olódùmarè? Èyí tó fi ń ṣagbára yóò yé èèyàn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ kì í sùn bẹ́ẹ̀ kì í tò gbé. Ìwọ́ ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì jà lọ́jọ́ sí òun ló tojú Fáráò aláṣejù àtàwọn ogun rẹ̀ bọ́ adágún omi pupa. Òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú. Ògbéni níjà kẹ́rù ó sì tún máa bo níjà. Kábíyèsí rẹ̀ o. Ọlọ́run ti ń jà fẹ́ntì ò lẹ́nìkan. Ọba ti ń gbani lọ́wọ́ àwọn òṣìkà ayé. Ọba ti ń sọnì lọ́wọ́ ẹni téèyàn ò mọ̀ ti ń lépa ẹni. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Èjì ń pọ̀ tàbí ìkó yingi òjò ń pòkè bí ìkó yẹ̀gẹ̀rẹ̀ òkè ò lè ṣá òkè ò lè tí òkè ò lè tẹ́ ó. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ olúwa ni àdìtú. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Lágbára ńlá ti ń gbàgbára lọ́wọ́ ẹni tó ń pera ẹ̀ lálágbára. Ọba mi aláṣẹ ti ń gba ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó rò pé òun ni aláṣẹ ayé. Kábíyèsí olódùmarè. Ẹ̀rọ ń bà mí ohun tó fi ń ṣagbára yóò yé èèyàn. Bí n bá ní mọ́ fò ní kí ọ. Kí n tún jan ọ̀la náà pọ̀ mọ́. Bí n bá fi gbogbo ọjọ́ ayé kí ọ oore tó ṣe ó mọ̀ tó bẹ̀ẹ́ ó jù bẹ́ẹ̀ lọ. Ó dà kí gbogbo orun orí mi ó jẹ́ kìkì ahọ́n kò tó yàn ọ́. Ó mọ̀ ti di má jẹ̀mú láàrin èmi àtọlọ́ni. Ẹnìkan ni mo ti lè kí Ọlọ́run jò. Ẹ̀dákun ta ni n ò bá kìnà. Bí n bá fi gbogbo ọjọ́ ayé mi kì ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ó ti di má jẹ̀mú láàrin èmi àtọlọ́ni. Pẹ̀ gbogbo ngbàmbá ti gbó mi sórí afẹ́fẹ́ Ọlọ́run ọba mi òkè ni wọn ò kọ́kọ́ kí. Wọn ó kí lógún lógún, wọn ó kí lọ́gbọ̀n lọ́gbọ̀n. Wọn ó ṣe lọ́ba àwọn ọba. Torí ibá méjì kọ́. Ó lọ́ba tó lẹ̀mí mi, òpó tó gbé ayé mi ró. Àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ó ní ṣí ó ní tí ó. Ọba wò ó yóò ṣì tẹlòmí, ọba sì tún wò ó yóò ti tẹlòmí. Ẹ̀ta ni ó bílè rè. Kò sẹ́ tí ó dá lẹ́jọ́ o. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Bó ṣe wọ́ lòun ṣọ láṣẹ́ bó ṣe wọ́ lòun ṣògo tí ò sì bàbá ńlẹ̀ tí ó bí ọ́ lè rìn àdìmúlà ọba òkè. Gbà mò ń dágbére lórí ètò yìí lọ́jọ́ sí. Ìjọ ni mo sọ fún yín pé bó bá tún dùn ní kájọ pàdé. Ṣèbọ̀rọ̀ tèmi sọ̀hún àbálẹ̀ mi dà. Ọlọ́run ọba mi òkè ló bá ń jan lóhun tẹ̀. Ṣé kí n má tàn yín o? Lọ́jọ́ mò ń dágbére lórí ètò yìí títí dàsìkò yìí ẹ̀yìn kọ́ ìyá ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà. Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú, àwa kan la kù. Lára àwa tá a kù, àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni. Àní lára àwa tá a kù sẹ́, àwọn kan fúnra lára tí wọn làwọn ń tọrọ kú fúnra wọn. Ẹ̀yin bí mi lè rè pé kí ló dé tó erí bẹ́ẹ̀. Ẹ̀ndí tó erí bẹ́ẹ̀ kò yé mi náà. Àmọ́ mo rántí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣèbọ́ Ọlọ́run ló sọ pé òun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún. Òun ó fi orí ọ̀fẹ́ òun hàn fáwọn tóun ó fi hàn fún. Àjẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM. Ìṣọ̀lá àti gbogbo ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Lórí gbogbo ẹ̀yìn tẹ́ ń wò mí lórí àtẹ Facebook, àánú Ọlọ́run la rí gbà o. Ṣé kí n má tàn yín? Ewúrẹ́ ilé ń wo alápàtà mi bí kó kú ni àgùntàn dẹ̀ ń wo alápàtà mi bí kó rọ̀run. Èwò tọ́mọ ẹ̀dá yé ń wo àwòdì òkè mi ni bí kó dá lápá. orí ẹyẹ ní kẹyẹ yọ bá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ ó fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pọ́pọ́pọ́ tó nípọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó nípọ́npọ́ gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ó yẹ mọ́ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbẹ̀ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o ọba ògo ló fẹ́ wọlé ẹ̀ ń bimí léèrè pé ta ni ọba ògo yìí olóluwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun àní ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà a gbẹ̀ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o ọba ògo fẹ́ wọlé ta ni ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun ó náà lọ́ba ògo ẹ̀bọ̀n kalẹ́ ń bẹ̀ ń wọ́n jà.

tọ́ ẹ̀ka lẹ́ ò ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé lálẹ́ tòní. A kú ìsinmi ọjọ́ òní o. Òní ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá ọdún 2026. A ti wà nínú oṣù òmìnira. Sunday àkọ́kọ́ nínú oṣù òmìnira. Tọ́ ẹ̀jẹ̀ mọ̀ kí bí mo ṣe ń kì í kú àmójúbà oṣù titun Happy New Month. Bẹ́ẹ̀ náà ni kí n máa kì í kú àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà mọ̀ ti pé 66 náà nù. Àbẹ́ẹ̀rí ọmọdé àná. Ìgbòlá bí Nàìjíríà náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ọjọ́ ti gorí ọjọ́, ọdún ti gorí ọdún. Àdúrà mi rèé fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ tòní. Gbogbo àwa tá a wà nínú ìdè, ìdèkídè tó wù ká wà. Alóore rán mi sí yín ò ní kí n sọ̀rọ̀ agbára sí gbogbo ọkàn tí ń gbọ́ mi lálẹ́ tòní. Ó yẹ lọ gba òmìnira yín lórúkọ Jésù Kristi. Bó ní ṣe wá jẹ́ ọjọ́ ìsinmi, gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi, Ọlọ́run ó fi ìsinmi fún ọkàn yín. Gbogbo ọkàn tí ń ṣiṣẹ́ bí erin tí ń jẹ̀jẹ́ ìlérí. Ó yá ní gbogbo bí ẹ fúrúgbìn sí ẹlọmọ kórè. Àwọn agbára apọ́nni lójú, àwọn agbára tí ń fìrí ayé ẹ ní ṣòfò, iná ọ̀run jó wọn rùn lónìí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń jáde nù, àṣẹ ń tẹ̀lé ẹ̀rí lókù tí ó gbà mú. Bẹ́ẹ̀ bá gba wòólì ló kọ wòólì, ẹ̀yin ó jèrè wòólì ó já e. Tọ́ ètò orin ẹ̀mí, òun ló tún ti gorí afẹ́fẹ́ lálẹ́ tòní o. Orin ẹ̀mí dé, ó gorí àgbàgbé gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Olúgbémigan ọmọ́tọ̀ṣọ́ yín náà ni Your Radio Apostle. Àrọ̀gbó ló ń bí ẹni rọ̀gó òlú yín náà rèé o, ọmọ ìyá àdúà ní kànlẹ̀kùn yín ni kòkòkò. Ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe ètígbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yé. Henry Osege, òní ọlọ́wọ́ Burton fún sáà tá a wà yí, àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí, tí gbogbo ẹ̀ yóò fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí, ó ní èmi Olúgbèmígà Ọmọ́tọ̀ṣọ́, Your Radio Apostle is here again. Lórí ẹ̀mí lè tò ètò lórí ẹ̀mí, ẹjẹ́ ń ṣẹ́ mi múná, mò ń bọ̀, ẹ bá yìí kò ń bẹ̀ o, ẹ̀ ń lẹ́ ń bẹ̀ òun ò jàre, ẹ kú kalẹ̀.

tọ́ ó yẹ jẹ́ kí n mọ̀ kí n kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ọjà ẹ̀ bó bá sì ṣe pé ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ̀yìn náà bá wa rí orin ẹ̀mí lè tò ẹ̀ káàbọ̀ sórí ètò orin ẹ̀mí pẹ̀lú olúgbèmíga ọmọ́tòṣọ́ yọ rédíò apọ́sọ̀ ní ìkànnì west radio 89.3 fm. Àìmọ̀ bóyá ẹ̀yìn ti ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ̀ á ń bèèrè pé kí là ń ṣe gan lórí ètò yìí. Bóyá ẹ jẹ́ kí n sáré ṣàlàyé fún yín ní pápápá. Lórí ètò yìí la ti ń ṣe àgbéyẹ̀wò orin ẹ̀mí lọ́kan ọ̀jọ̀kan èjèèjì torí bá méjì kọ́. Agbára ti ń bẹ nínú orin ẹ̀mí kò láfiwé bó ti wulẹ̀ kó mọ̀. Bàbá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ bá rí bí wọ́n ti ń kọrin ẹ̀mí, ẹ dákun ìdè a máa já o. Bí wọ́n bá ti ń kọrin ẹ̀mí, iṣẹ́ ìyanu, iṣẹ́ agbára.

0: lọlé bi won ba tin korin emi ko da ka foju debe oju re o la wa iwa bi won ba gbianju gbe oku debi won tin korin emi se kin ma ton yin oku jin demon eni se lo oto emi o ni paro fun yin emi sun ti mo mo to si da mi loju daada ni Baba soro ne power orin emi emi tin bembe na lo fi yato si awon orin mi ta ngbo ibi ti emi ba si ti wa an soro nipa iye ni ibi ti iye ba si ti wa iku o le duro nbe be ni agbara n be ninu orin emi o ja e Olorun oba oke o si n se bi tatijo wanting ko kani o se mo bi tatijo edakun egbomi daada ki se gbogbo won o mo ni awon kan ta won na n korin emi ni won ko bi tatijo mo on do ti e wa fa ti opolopo awon eyan fi ro pe ko ti e sorin emi mo awon kan ni ko sorin emi mo to ra won tin korin emi o si mo mo ni iro e mo so be mo Bẹ ba so pa won tin ko o to nkan mo le so ko ri be amọ pe ko sorin emi ta ba won tin ko mo awon olorin emi si wa o da orin emi po jaburata tori pe emi ni ko le ku
1: lojo re mimo yi ami reti
0: je emi olorun a le ku bi ko da be eyan gan ba ti e wa so pe ohun o ko mo tori pe nkan t'Olorun ni nkan temi ni yo si gbe okuta dide okuta o si ma korin ni se pe ooto seyin na eti ri kanu iwe mimo ni bebe latenu ketekete l'Olorun gba soro njo si orin emi o le ku rara rara ti rara ni agbara n be ninu orin emi lo fi je pe ngbe lomi ba gbadua gbadua to si gbawe gbawo to wa dabi eni po ohun ti n bere lowo Olorun ko ri gba ejo gbiyanju orin emi wo boyala yala nipa yiyan Olorun ni abi orin emi ta fi n gbadua e dakun oja e ni kan mo n kia ni yo mo ri esi adua re eni han bẹ́ẹ̀ni torí pé ṣe rí orin tá à ń sọ gan nígbà bá yin Ọlọ́run orí Ọlọ́run a sì mọ wú látọ̀run ìwà láàyè Ọlọ́run yóò sì darapọ̀ mọ́ ẹ̀ nígbà mìíràn ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ bá ń gbàdúà Ọlọ́run a máa rán àwọn òjíṣẹ́ rẹ̀ wá áńgẹ́lì pọ̀ lóríṣiríṣi lọ́dọ̀ Ọlọ́run láti wá dá yín lóhùn ṣé ẹ̀sìn mọ̀ pàwọn áńgẹ́lì kan bẹ tó jẹ́ wípé ọwọ́ ẹ̀rọ làwọn ń bá wá ń tiran nǹkan tètè yá wọn. Àmọ́ bẹ́ẹ̀ bá kí orin ìyìnbọ ẹnu fúnra Ọlọ́run gan ni ó gbéra rẹ̀ wá ẹ pé ìwà láàyè Ọlọ́run ọjà ẹ̀. Mo ń sọ ìjìnlẹ̀ fún yín lálẹ́ tòní kábíyèsí Ọlọ́run. Orin ẹ̀mí ò lè kú láéláé o. Ló fi jẹ́ pé lórí ètò yìí fún gbogbo àwọn tán ti ẹ̀ rárò pé kò sorin ẹ̀mí mọ́. Àwọn ọmọ gbé orin ẹ̀mí wá fún yín lọ́kàn ọ̀jọ̀kan èjèèjì. Yálà àwọn orin ẹ̀mí ayé ìgbaanì títí tó fi mọ́ tàsìkò yìí. Kájọ máa gbádùn Ọlọ́run láti pàṣẹ orin ẹ̀mí ká sì mọ rí ìyanu gbà ní wàrà ń ṣe sá. Òní Sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún òmìnira láwà. Wọ́n ó tiẹ̀ fẹ́ ká lọ sínú àwọn ìwé orin. Láti ìgbà yìí wá bí n bá ti jókòó ti ìwé orin àwọn orin tí ń bẹ níbẹ̀ gbà mí tí n bá sì ń kọ́. Wọ́n ó sì mọ ṣe kábíyèsí olódùmarè láti bí àwọn.

ọ̀rọ̀ orin ọ̀hún lẹ́ti mọ̀ wípé agbára ń bẹ́ ńbẹ́. Bẹ́ẹ̀ bá wá tẹnu borin ọ̀hún. Tẹ́ ń fi ẹ̀mí tá a fi gbé kalẹ̀ tẹ́ ń fi kọ́. Tẹ́ ní ìsopọ̀ ẹ̀mí láti gbé orin ọ̀hún jáde. Ẹ sì mọ kọ̀nẹ́ẹ̀tì mọ́ọ̀run. Ẹ̀yin gó sì mọ̀ fúnra yín pé ẹ ti ń rí ìfọwọ́kàn Ọlọ́run. Orin ẹ̀mí ò lè kú láéláé. Àwọn tí wọ́n ti mọ̀ wọ́n mọ̀. Àwọn tí wọ́n ti tẹ́ẹ̀sì ẹ̀ wò wọ́n rí pó dùn mọ̀ràn mọ́ran lẹ́nu. Lálẹ́ tòní ẹ jẹ́ ká lọ wo àwọn orin inú ìwé orin. Àwọn orin èyí tá a fi ń kí Ọlọ́run tá a fi ń kí. Àwọn orin tá a fi ń dúpẹ́ tá a fi ń mọ rírì iṣẹ́ Ọlọ́run. Olórin kan ló mọ̀ sọ nínú ìwé orin èyí tá a mọ́ ń kọun. Ó ní ẹ dẹ́kun ẹ wá gbé Olúwa ga pẹ̀lú mi ẹ̀yin ènìyàn rẹ̀. Ẹ dẹ́kun ẹ jájọ gbé Olúwa ga nínú ìwé orin. Ó yà ó ẹ jẹ́ ká lọ síbẹ̀.

ẹ wúlẹ̀ fún ọba ológo jùlọ. Ṣé ẹ̀yin náà kíyèsí ohun tèmi kíyèsí nínú orin ìṣá? Bẹ́ẹ̀ bá wo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sì gbọ́ dáadáa, èyí ti ń bẹ nínú orin yìí. Èyí gan ni ṣàlàyé wípé fóore tọ́lọ́run ṣe yìí, ǹjẹ́ a ní nǹkan kan bí èyí tó tó ta lè rí bí ohun tó jẹ́ bí gbòógì tẹ́ ẹ lè fi san oore fún? Oore tó ṣe fún yín yìí, bẹ́ ẹ bá fẹ́ san padà ṣe lóhun tẹ́ ẹ fi lè san. Ẹn tó kọrin yìí, mo rí ohun tó rí ò tó fi kọ́, bóyá ẹ̀yin ò tí ì rí, ó yẹ jẹ́ ń ṣàlàyé fún yín. Ó wá wò ó wípé nígbà tí kò tiẹ̀ sóhun tóun lè fi san oore tọ́lọ́run ṣe, kóhun ó kúkú wólẹ̀, kóhun á mọ̀ ká bó ṣe dáa sí, bó ṣe tóbi tó, bó ṣe lágbára sí, wá bẹ̀rẹ̀ sí ní sọ nípa oore rẹ̀. Sẹ́yìn náà kúnlẹ̀ ṣe wúlẹ̀ níbi tẹ́ ẹ wà. Sẹ́yìn náà lè sọ dídára rẹ̀, ṣé ẹ lè sọ àwọn nǹkan tó ti ṣe fún yín? Ṣé ẹ lè dúpẹ́ àwọn ohun tí ó tún ṣe fún yín gan? Sọ́lọ́ ohun ti ẹ̀ dá sí yín rárá? Ṣé ẹ tiẹ̀ lè tọ́ka sí ohun kan pé Ọlọ́run ti ṣe fún yín rí o? Bó bá jẹ́ pò tiẹ̀ ti wá ṣe nǹkan kan fún yín rí, ẹ̀yin náà ò ṣe wúlẹ̀ fún kẹ ẹ dúpẹ́. Bó bá ṣe pọ́lọ́run dá sí yín rí lẹ́ẹ̀kan, ó yẹ kẹ́yìn náà ó lè wà lára àwọn tí ó wúlẹ̀ tí ó sì dúpẹ́ fún. Ẹni tó kọrin yìí ó ronú jinlẹ̀, wá bẹ̀rẹ̀ sí ní sọ títóbi rẹ̀, wá bẹ̀rẹ̀ sí ní sọ dídára rẹ̀. Ó rò ó, ó rò ó, ìwọ́n ń pè Ọlọ́run lóko tó jẹ́, ìwọ́n ń kì í ní mẹ́sàn-án, ní mẹ́wàá. Àwọn ọkàn tó mọ rẹ̀, àwọn ọkàn tó mọ pẹ́ dú. Ibi ẹ̀yìn lọ tẹ́ ẹ padà dé òun làwọn kan lọ tí wọ́n padà wá mọ́. Ẹ̀yìn fò, ẹbà, ẹ̀yìn gba orí omi kọjá, ẹ̀rẹ́ fò, ẹ̀yìn wà nú ọkọ̀, ọkọ̀ yín ò forí sọgì. Ẹgbẹ́ ọ̀kadà, ẹ sì gúnlẹ̀ ayọ̀, kódà ẹ jáde nù léyìn, bọ́ sí ẹ̀gbẹ́ léyìn, ẹ tún padà. Wọ́n léyìn gbélé fọrùn rọ́, àṣìpa òwe ni. Àìmọye àwọn tó gbélé fọrùn rọ́, wọ́n fọrùn kan, wọ́n fẹsẹ̀ kan, wọ́n fapá kan. Ṣé ò wá yẹ kẹ́ ẹ dúpẹ́? Ṣé ò yẹ kí n dúpẹ́? Bẹ́yìn náà ò bá tí ì wúlẹ̀, ẹ wá bì kan bí tẹ́ ẹ wà, ẹ wúlẹ̀ fún kẹ́ ẹ sọ pé ṣeun ṣeun. Bóyá bẹ́ ẹ ṣe ń ṣe léhùn ojàre, orin ẹ̀mí lè tó o ní ìkànnì West Radio 89.3 FM pẹ̀lú Olúgbèmígà Ọmọ́tọ̀ṣọ́ Yọ́ Radio Apostle. Ẹ ti wúlẹ̀ àbí? Ẹ ṣeun. Bóyá o, ẹ jẹ́ ká wá lọ wò ó bó kọ rẹ̀ ń gan bó ṣe dùn tó, torí pé ògo gan ni fó kọ rẹ̀. Orúkọ rẹ̀ ó dùn mọ̀rìn mọ́rin, ó dùn lẹ́nu pọ̀, sẹ́yìn náà ó jẹ́. Bóyá ẹ jẹ́ kí n fún yín jẹ ọjà ẹ lanu yín, borúkọ Jésù ti dùn tó.

ẹ mọ mẹsọ tún ẹ mọ mẹsọ sì ń bí ẹ wà kẹ ẹ mọ jó. Bẹ́ẹ̀ bá lè gbìyànjú ẹ̀ ẹ mọ fẹsẹ̀ rajó ohun díẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ bá sì ti wà lórí ibùsùn yín ẹ sáà mọ ọmẹ ẹ̀yọ́.

ṣe ìgbàgbọ́ yín dàpọ̀ mọ́. Torí pé kò sí ọkàn kan tí ń gbọ́ tí òjò ìbùkún ò ní rọ̀ sórí ayé rẹ̀. Kò sí ẹnìkan tí ń gbọ́ lásìkò yìí orin ẹ̀mí lè tò. Agbára Ọlọ́run sì ń bẹ nínú orin ẹ̀mí. Agbára ti ń ṣiṣẹ́ ìyanu. Ní wàrà ń ṣe ṣà. Agbára ti ń sọ lórí burúkú dolórí ire ni. Ń bẹ nínú orin ẹ̀mí. Tọ́, ó yẹ jẹ́ kí n wá mọ́ lọ lé àmọ́ kí n tó mọ́ lọ ilé ìní ó fi káàdì rẹ̀ ńlẹ̀. Báwo lórin ọ̀hún, bó wọn ṣe kọ́ ẹgbọ́ ọ̀hún.

eléyìí ni mo fẹ́ fi ilẹ̀ fún yín o, kí n tó máa lọ sílé. Ẹ má gbàgbé o wípé ọjọ́ kan ń bọ̀, tẹ́gbẹ̀ apá tí ò ní ṣe é gbé mọ́, tẹ́gbẹ̀ ẹsẹ̀ tí ò ní ṣe é gbé mọ́, ẹ gbìyànjú ẹ̀fẹ̀ lajú ojú ò ní là. Ìyẹn ò ní wípé Ọlọ́run yín ti dé. Níbo lẹ́ wà yọrí sí, níbo lẹ́ yọjú sí nígbà ọ̀hún? Òṣìkà yìí dóborí bọ́ba yóò rí ọ̀tọ̀run wọ̀. Alágbára ayé, níbo ló fẹ́ yọrí ìrìn àjò ẹ sí? Wọ́n rò pé o lè tẹnìkan mọ́lẹ̀ kí wò ó le gòkè, o sì ń ṣe ọmọ làkejì ń kà. Rìkí sí ẹ̀tanú inú ni bí ni alágbèrè olójú kòkòrò asọ̀rọ̀ ẹni lẹ́yìn abatẹnijẹ́, torí kí wọ́n sàlẹ̀ máa gba tiẹ̀, òun bá tọmọ nìkejì yìí jẹ́. Ẹ̀sán ń bọ̀, ẹ gbórin yìí, ìjọba ọ̀run ń bẹ o, ìjọba kejì náà ń bẹ. Tọ́, Olúgbèmí Gọ̀mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọ Radio Apostle. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, lágbára Olódùmarè àtùjọ pàdé ńjọ́ mẹ́jọ. Àmọ́ títí ìgbà ọ̀hún, nǹkan ò ní ṣe mí o, kò ní ṣẹ̀mí tiyín, àláfíà Olúwa kò máa bá wa gbé o. Henry Osejì ò ní àjọṣiṣẹ́ tòní, ọlọ́wọ́ bọ́tìnì mínú. Ire o, ó dàbọ̀.